0: For your hustle, for your moment, turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé. Make your world.
3: Oh yeah, egbarade yomo de woyi. Si e se ton lati di eni olokiki nla.
4: Eni Captain Amazing.
3: Nita no, ki la ni lati se?
4: A ma je Amazing Day Cereal wa.
3: Mi o gbo yin o.
4: A ma je Amazing Day Cereal wa.
3: Bẹ́ẹ̀ni, ṣètọ́jú àwọn ọmọ rẹ pẹ̀lú Golden Penny Amazing Day Cereal tí ó kún fún èròjà aṣaralóore bíi protein, fiber, calcium àti vitamin A. Èmi ni Captain Amazing pẹ̀lú ìrànlọ́wọ́ Golden Penny Amazing Day Cereal. Àwọn ọmọ yóò di olókìkí ńlá tí mú orí wúláwùjọ, ìyẹn Amazing Amazinators. Golden Penny Amazing Day Cereal, ṣètọ́jú àwọn ọmọ yìí fún ọjọ́ ọ̀la tí ó dára.

0: ẹ dẹ fẹ wọlé ẹ fẹ wọlé gbogbo nkan nṣẹlẹ ẹ gbọ nkan ti atọna wa n wi bẹ yẹn ẹ yawo ẹ yawo gbogbo wahala nṣẹlẹ n gbogbo Nigeria wa ta n ṣe ṣọọti gan o le koko o suyan eyan gan fẹ ipa lọ
1: iṣẹ oluwa ni ṣọọṣi
0: oluwa mu ni iṣẹ rẹ
1: ami maami ami maami.
2: Ẹ ṣe o 0809-7000-949-0906-2000-949.
3: Ẹ kàrọ.
2: Ẹ kojúmọ́.
3: Ṣé ìtàn mo kí ni ẹ kàrọ?
1: Ẹ kàrọ sá o.
3: Anṣọlá.
2: Ẹ kojúmọ́. Yes.
3: Èmi rẹ̀ àti ìpìlẹ̀ ẹ̀mọ́ ni láti lọ kọ́ àpàtà ń bàdé. Mo kí àgbà ṣe ẹ kú iṣẹ́ o. Ṣàràṣà. Ẹ jọ ẹgbẹ́ kọ́ ni mo fẹ́ bẹ gọ́ọ̀mẹ̀ntì yìí. Tí sáàbì ò bá ṣe lọ sáàbò ní gbogbo àwọn ọ̀pọ̀ ya ilẹ̀ ibo ẹjọ́ ẹjẹ́ ká máa sáàbò lágbègbè wa ẹjọ́ torí ọlọ́run torí èmi ò rí kí nìdí tí ń tán ṣe ìdáná kò fi kókó ń bẹ̀ náà ẹgbẹ́ ọmọ lọ síbì kan ṣé àjẹ́ kankan náà náà ẹ tó bá lọ sí nọ́ọ̀sì tó bá lọ sí gbogbo bẹ̀rẹ̀ á ti mọ̀ pé a ti ṣe kankan náà wọ́n kàn ń wá papọ̀ ni oníkálukú kò sáàbò lágbègbè ìyẹn bẹ́ẹ̀ ẹ wo owó tá a là ń ya wọn ti yáwó gbogbo orí ti pa ẹ lọ wo gbogbo àwọn tí yẹn wọn á ní kẹ wá yáwó tó bá ti wá yáwó rẹ tán tó bá ti yá 5000 owó tó máa fi san ẹ̀mí abẹ́ bọ́ irú ìlú wọn la wá wà ìbá ìtòrí ọlọ́run ẹjọ́ torí ọlọ́run kọ́kọ́ gbé gbogbo ìdìbò wọn bẹ́ẹ̀ ṣe ìdìbò kọ́ gbé gbogbo kúrò kọ́kọ́ yanjú nǹkan tó wà lẹ́yìn ẹ bá àwọn ọmọ tó kọ́ ìbá ẹ báwo làwọn òbí wọn ṣe fẹ́ rí gbogbo wọn ní ìsìn wọn sáré kiri gbogbo stations wọn náà fẹ́ wọlé wọn ò sọ̀rọ̀ nípa àwọn ọmọ tó kó àwọn tó ti sáp pé pé òbí ti náwó lórí wọn ẹ wá kó wọn wọn ní kọ́ máa lọ mú 1 billion wá wọn ní kọ́ máa lọ mú 1 billion wá 15 million wá níbo náà ti fẹ́ rí gbogbo owó yẹn ẹ wò ní ẹjẹ́ kó gbé gbogbo àdúgbò wọn kó gbé sí kọ́kọ́ kó ṣe nǹkan tó tó àti tó yẹ
2: lórí àdìsí ọmọ. Ẹ ṣeun. Hello. Ekaro.
3: Ekaro.
2: Ẹṣọ.
3: Ẹgbẹ́ tó.
2: Ẹṣọ.
3: Lórúkọ tí mi ní Abiyẹ Kings Abiolu láti àwọ̀tá àpẹtẹ. Ẹrù ẹ̀rọ ẹ̀nẹ́gbẹ́ kọ́lọ́run sáànù wa ni o. Àwọn ìjọba yìí ya ọ̀rọ̀ wọn yìí wá mọ́ kọ́lọ́run la Nàìjíríà kọjá. Àwọn máa tẹ́ kú yìí sí kọ́lọ́run la kọ́lọ́run máa ká ikán ni wọ́n gbà padà o. Àyíká dáwà tó ń gbé tàwọn ọmọ ní tó di ọ̀nà báyìí.
2: Ẹ ṣe o lójú òpó Facebook kan fa Adéwálé Rapsori wọn ní ìjọba ń sọ wípé àwọn tí wọ́n wá ń dókòwò wọ́n ń pọ̀ sí àmọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní wọn ò rí nǹkan jẹ kàfa Adéwálé ni wọ́n sọ.
1: Ọ̀rà ẹjẹ́ a tún ń wojú ọjà lákàwọ́ tó ń bẹ lórí gbá bábá pàdé ká tún wọ àǹfààní ká wọ́n ní a máa lọ ní o tó ibi ìrìn láti ṣe wéde láàárọ̀ tòní adúpẹ́ lọ́wọ́ comrade Muhyiddin Agbakin fún àdúrótì láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun nu ọ̀sẹ̀ ilẹ̀ yóò ní parí nígbèsè ayé kó wa wa láàdì alágbẹ̀dẹ ọ̀run tí rọwọ́ yóò jẹ́ àrí tiwa ṣe o tó ní tí kálukú bá ń ṣe kọ́mọbìnrin ẹ̀ lérè wò pé irú tí mo fi ń lọ ẹlòmíì tí wọ́n fi lọ mí ṣe máa gbà òdi wọn tí wọ́n fi gbá yé nu ọ̀rọ̀ mi ò lópin abi mọ́lá mi lórúkọ mi àfa làbòrùkì ánípadì ayọ̀ síya.
2: Olú Ṣọlá ọmọ mọ̀ọ́mọ́ lórúkọ mi agbẹnusọ yín náà.
4: Oye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ́ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.

0: ìrẹ́nì kan kọ́ ló gbọ́n ìrẹ́nì kan kọ́ ló mòye bọ́ bá igbọ́n tó lẹ́nì kan ọgbọ́n ìwọ ń bá bó omugọ̀
1: ìwọ ni kan kọ́ ló mòye tó bá tán
0: ẹnì kan ọgbọ́n tán nú ayé o
1: ìwọ ni bàbá ọkọ
0: ká fi ọ̀tún wé òsì ká fi òsì wé ọ̀tún ìlọ́wọ́ fi mọ́ o ba ti re ni to npire epo lo ngbanju iru eni be gangan lo lori ago e ka bo sori eto seya okay do we do work a jo se ni aisha adedokun a jo mu wa fati ati kima ta jo wa na ko lo Abdul Salam lo lowo button ti nte ugbo eperepe iperepe iperepe epe te fi lanfani ati mo gbo wa o eku ojumo o ka aro o ajire bi o e tun je adide nle o e tun je agbera ka agbera so o

gbéra sọ o ọjọ ajé monday mi rin o aláì wọn ní nǹkan méjì tí wọn bọ wí tí wọn bọ sọ alaye alfa kí ló wá mú bọ àwọn èèyàn tí ń wò ó pé kí la máa mú bọ ti yapa o èmi náà mọ ọfẹ ṣaraba kan bẹẹ ni a máa rí bẹẹ ẹ má fún lọrọ sọ ẹgbéra dìde ńlẹ òde a sọ wá lágbára ọlọrun ṣe mọ pé n tó mọjọ òwò ló mọjọ ọkú ṣá ẹ mọjọ tọjọ ó tà irú ẹni bẹẹ kéèyàn ó fura sí. Mo ti wa lo wo oni na loja ma ta iro ni nje be aje wa na ni kaluku wo mo se

kò sí best time kan tó kọjá àárọ̀ àárọ̀ yẹn ni pé kó tètè bẹ̀rẹ̀ kò tí ìpẹ́jù fún ọ náà báyìí wọ́n ní o kọ́ṣẹ́ olóòkọ́ wọ́n ló kàwé olóòkà wọ́n pé wàá padà tọrọ lọ́wọ́ àwọn akẹ́kẹ́gbẹ́ rẹ̀ ṣá náà yẹn bá wá rí náà fún ọ o kúrò lè expect ẹni tó ń tẹra mọ́ṣẹ́ tó ń fi gbogbo ara ṣiṣẹ́ kọ́ wá patán kókó gbogbo ẹ̀ fún ọ pé ẹja pin 50-50 kò ṣeé ṣe bẹ́ẹ̀ níta ń lọ láàárọ̀ eré ibi tá ń lọ láàárọ̀ yìí rè yàtọ̀ sí ikú yàtọ̀ sí ikú ikú téèyàn máa kú nǹkan ẹyọ kan ló ṣúọ̀ jù tí máa ń ya ọ̀rẹ́ yàtọ̀ sí ikú nǹkan ẹyọ kan tó dájú jù nínú gbogbo nǹkan tó máa ń ya ọ̀rẹ́ tó yẹ pé bàbá ilé ṣẹlẹ̀ ọ̀rẹ́ ó pin

àìsàn ìyá ọ̀rẹ́ àwọn kan lè lọ́nu àwọn kan àdúró rí ọ̀rẹ́ ṣùgbọ́n kíni máa ń ya ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ti mú nǹkan kan tó wà lọ́kàn wa.

0: Hello, I call you my car. Hello, I pay number.
1: Hello, Mr. Tiani.
0: Is your mommy meal? Yes, ma. Yes, ma. Ami Jesu Christ. Ami. Ami Oloma. Ami.
1: Is
0: your mommy?
1: Temo, awon agba. Yen agba. Owo ni boju ore je.
0: Owo.
1: Owo ni owo le ja ore patapata o.
0: Ti o ya tan yanyan.
1: Ti o ya tan yanyan to ruko to nkulu ko ma jo ruko fade.
0: Dakun ma jo ko ba ba re.
1: Olu ka lu ko ma jo ruko fade. Ore ko ri ore ti o ri ni ti o tu. Owo aja won o.
0: Owo.
1: Owo ni gbongbon buburu gbogbo. Owo ja won. Tete. O je pe ija gan, ija mi gan, o le ma se pari fun o si jade laye. E ma gbe to bo.
0: E se o ma. 091 2 5 9 3 9. Hello, 070 5 2 9 4 9. 070 5 2 9 4 9. Hello. Eku ojuma ma mi mi.
1: E ma pe
0: to. E ma.
1: E ri le wa lagbara Olorun.
0: Ami.
1: O pe le ya ni la tun.
0: E seun.
1: E ri oro te so ni. Ona meji ni mo fe so so le mu kini o to ya. Akoko na. O bere a ma je kini o to ya ori ato re. Okunrin a si ma je ko bere meji ton mo wa ara won ko to ya. Ẹni kálukú bá ti gbọ̀ náà sí ẹ lọ, ó ti di díẹ̀ díẹ̀. Ó rà kéèyàn wà lójú kan náà, orin tọ́kọ tèmi bá fara mú, ọkọ sọ̀rọ̀ ẹ tèmi lè má fara dà. O lè mú yẹn tó yá. Ẹ̀ẹ̀kejì lowó bí ìyàwó Elizabeth ṣe sọ.
0: Owó mọ́nì.
1: Owó máa ń, ó lè bá tọmọ ìyá àti ọmọ ìyá jẹ́. Kéèyàn bá ṣe sùúrù láàrin ààrẹ. Ọ̀rọ̀ owó lágbára.
0: Ọkànpá.
1: Àwọn nǹkan tí mi ṣàkíyèsí kó lè ba nǹkan jẹ́ nù. Lọ́wọ́ wa pẹ̀lú ẹ̀rí mi sọ.
0: Àmì o.
1: Ọpẹ́ lè yọrù ni látọ̀ yìí.
0: Ẹ ṣeun ma. Ewúrẹ́ àrùn fi jẹ o.
2: Àgùntàn àrùn fi jẹ.
0: Èmi ò mọ àrò pé mo ṣe o.
3: Mo pe láàmì sọ́kọ̀ mi.
0: 070 5 2 3 9 4 9 080 97 9 4 9. Eku ojuma sa. Eka aro sa o.
4: Hello.
0: Mo wa pelu yin mo ngbo yin eku ojuma o. Eba. 090 62 9 4 9. 090 62 9 4 9. Hello, Eka, aro eku ojumo o. Hello.

0: ẹ kú ojúmọ́ o ẹ káàárọ̀ o
1: ẹ káàárọ̀ sá
0: o ó kọ yín dádì o
1: hello sá
0: hello mo wà pẹ̀lú yín sá
1: hello
0: hello sá
1: ẹ káàárọ̀ sá pẹ̀lú sá
0: ẹ ṣeun sá
1: orúkọ tèmi ni olúwaṣeun láti airport
0: mo ń gbọ́ yín dádì mi
1: ok sá ìgbà tẹ̀mí ibi ni ìpè ó lè kọ́ sí ajúmọ́ láàrin ọ̀rẹ́ méjì o ní betrayal of trust betrayal of trust.

0: bẹ́ẹ̀ ni àwọn tó ń mẹ̀mí ẹ̀gbọ́n àwọn àbúrò mi wọ́n ti sọ fún mi ni kò kì í sọ́lọ̀ ẹ sílẹ̀. Because àwọn òbí mi mọ̀ ó mọ wọlé wa wá jẹ tá dáná ti wa mọ oúnjẹ tiẹ̀.
1: Total
0: block ni.
1: Commissioner wa kanu.
0: I can't believe what I'm experiencing. Ó yà mí lẹ́nu gan.
1: Commissioner
0: wa. Àwọn dánmọ̀ mi mọ̀ ọmọ ń bú mi ni pé àbẹ́ ni mo ní ìgbéraga mo ní kò rí bẹ́ẹ̀.
1: Ẹni máa ń tọ́jú ìyàwó mi tẹ́lẹ̀. Nọ́ọ̀sì ìyàwó mi nu. Ó di commissioner báyìí. Kò tiẹ̀ rán ilé ti yọ ìyàwó mi mọ́.
0: Ìwọ lọ. Ẹ mọ̀ bí tó mọ̀.
1: Ẹ ṣeun. Ẹ mọ̀ gbàgbé ibi tá à ń bá bọ̀ láàárọ̀ yìí. Dídé bí dá pé dídìdì bá dídé dídé padà rẹ̀ dídé. Ẹ kú ojúmọ́ sà o.
2: Ẹ káàárọ̀ o.
1: Yes sir.
2: Abdulhakeem ló ń pè láti ìdí kan.
1: Mr. Abdulhakeem à ń gbọ́ yín sà.
2: Mẹ́ta lọ̀rọ̀ mi. Alákọ̀ọ́kọ́ mo kọ́ sàdúrà fún bàbá wa tó ní àìsí ẹsẹ̀. Ọlọ́run ní bí ń pàjẹ́ fún wọn.
1: Àmì.
2: Igi tí wọ́n gbìn sí ilẹ̀ Ìbàdàn igi wo ni ọ̀rẹ́ ìdáná.
1: Àmì.
2: Ẹ̀yin tẹ́ ẹ wá ń ṣiṣẹ́ níbẹ̀ náà tẹ́ ẹ jẹ́wọ́ káàkiri orí ní òní ìgbàkọ̀dé.
1: Àmì.
2: O ìyẹn já lákọ̀ọ́kọ́.
1: Yes sir.
2: Ẹ̀kejì rèé o. Ó jẹ́ ẹyin tẹ́ ẹ wá ń tájú sí ẹsẹ̀. À ń wò ní o. Ẹ máa rí i pé àwa aráàlú à ń wò ìlẹ́yọ̀ kọ̀ọ̀kan o. Ẹ ṣe dáadáa o. O kọ̀ yín ò ní bàjẹ́ o.
1: Àmì.
2: Ẹlẹ́ẹ̀kẹta rè nípa ìṣẹ̀ṣẹ̀ mú wá. Kí n tọ́ yára ba ọ̀rọ̀ jẹ́ dùlàjé. Irọ́ ni.
1: Irọ́. Irọ́.
2: Irọ́ ni. Òkè. Èmi àti níjọ́ rẹ̀ ti àníyù. Mo wá fẹ́ ra mọ́tò. Mo ti rà tán kí n tó sọ fún ìjà. Ọ̀rẹ́ mo mọ̀ ra mọ́tò. Ǹjẹ́ ló lọ ra? Price mo sì rà ní 5 million. Tó tẹ́ ẹ mọ́ bá a mọ́.
1: Actual price.
2: Ṣé à ń pè é tọ́rẹ̀ bá wá dé ta tó lọ gbọ́gbà. Ọkọ̀ tọ́rẹ̀ rẹ̀ máa ń gùn 5.1 kan mọ̀ náà ń ta. Ojú wo lẹ́sì máa wù mí? Ẹ mọ̀ ká tọ́rẹ̀ mi wá ń parọ́ fún mi. Àbí ọ̀sẹ̀ kémi náà ṣe dáadáa. Tó o gbójú ọ̀rẹ́ tó bá ti ń bára wọn rìn. Tá a bá ti fi rọ́kún ọ̀rọ̀ wọn, ọ̀rẹ́ wọn ò lè fẹ́. Ẹ jẹ́ a yọ̀rọ̀ kù ní ọ̀rẹ́ tá a bá ń bára wa sí.
1: Ká yọ̀rọ̀ kù o.
2: Ayọ̀ tí rọ́bà ti kú òun bẹ̀ tá a ti ń fi mọ́ ara wa. Wàláì ọ̀rẹ́ a sọ̀rẹ̀ bí ìgbàgbọ́n sọ ọmọ àyá ni. Orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú.
1: Àmì ẹ ṣé o, ẹ ṣeun.
3: Òǹlejì bàbá máa lọ́rọ̀ má jẹ́ o, ìwà bíbí jẹrẹ dùn.
1: Ọ̀làǹdo ọ̀wọ́. Bàdé bìdì bá dídí dídí gbà dídíbẹ́dẹ́ bẹ́dì bá bídí dídí. Hello.
4: Ó ta sinẹ́.
1: Ẹ káàárọ̀ sà.
4: Ẹ káàárọ̀ o.
1: Ẹ ṣeun sà.
4: Ẹ kú ètò.
1: Ẹ ṣeun.
4: Orúkọ tèmi ni bàbá kògbókògbó láti ọ̀gá ńlá wáyà.
1: Ẹ ṣeun o, bàbá kògbókògbó.
4: Hello.
1: Mo wà pẹ̀lú yín sà. Hello.
4: Hello.
1: Mo ń gbọ́ yín ketekete. Mo wà pẹ̀lú yín.
4: Orúkọ tèmi ni bàbá kògbókògbó láti ọ̀gá ńlá wáyà.
1: Mo ń gbọ́ yín bàbá.
4: Ṣé ẹ rí ká má tanra wa? Tówó bá ti dé. Ọ̀pọ̀lọpọ̀ ni wa máa ń yí padà. Ẹ gbọ́ Yorùbá mi.
1: Ẹni bówó bá dé ọ̀pọ̀lọpọ̀ ni wa máa ń yí padà. Ọ̀pọ̀
4: ni wa máa ń yí padà. Ẹlòmíì tẹjọ wà tẹ́lẹ̀ ẹ lè jọ máa wà mọ́. Kì í ṣe pé omi ìmọ̀ nǹkan tó ń fa kinní yẹn. Bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn. Àfẹni tó bá ní ẹ̀mí Ọlọ́run ló kù. Irú ẹ̀ náà làwọn tá a yàn sípò yẹn sìn. Nígbà tá a bá yàn sípò tó fẹ́ pé o fẹ́ béèrè nǹkan lọ́wọ́ o fẹ́ rí i tán jẹ́ ni o lọ máa fìlì fọ́ọ̀mù. Wọ́n sì fi sọ fún un pé lágbájá ló wà ní ló fẹ́ rí ẹ. Dandan ẹ gbọ́dọ̀ fìlì fọ́ọ̀mù. Tó o fún ìdí yìí ó dà yẹn pé ó ti di ẹ̀jẹ̀ àwọn èèyàn. Ẹ kú ètò, kò ní bàjẹ́.
1: Ẹ ṣeun bàmí.

0: Your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe. Make your world.
3: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, ó yá náà ìka àkọsílẹ̀. Tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnà ka àkọsílẹ̀. Tó o bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ó wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí.

0: And learn.
1: Look, Mom, I'm getting better every day.
2: You sure are. I am so proud.
0: To grow full, grow active, grow ready.
3: Ẹni àwọn àlọ́ ọ̀nà làákù ìbọn lọ sí bọ̀tọ̀ fòrà dání.
4: Pàdé olóṣèlú la ti ń bọ̀ o. Bakúṣe máa ń lọ náà nu wọn fún aláìsàn agolo mẹ́rin mẹ́rin.
3: Ó mà ṣe o, àgbọ̀nrín ìṣílẹ̀sìn jẹ lọ́bẹ̀. Ajápọ̀ ò tí ì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfin Kadégòkè FCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pé òun ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún 2027. Ti Mr. Solution ó yàtọ̀ jẹ́ǹjá ó sí díẹ̀ lára àwọn ìlérí tó lòun ó ṣe gbogbo ọ̀nà pátápátá tó fi mọ́ ojú irin tó lọ láti ìlú Ìbàdàn sókè Ògùn gbogbo rẹ̀ ni ó di títún ṣe gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn tó ti súnmọ́ 70 ọdún ìdí wọn ò mọ gba owó àjẹmọ́nú lóṣooṣù ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní í gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ yá ajá kátara ṣàṣà kábúkà dìbò wa ká lọ dìbò fún olóyè Adégbòye Gàtà Òfin Kadégòkè FCA gboyè àtà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC ọlọ́wọ́ bọwọ́ báyìí lámì wọn ẹ máa pé dádì mọ́mì gboyè àtà ni ẹ dìbò fún dádì mọ́mì gboyè àtà ni ẹ dìbò fún.
0: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra.

ẹ̀kásán èyí ni àkójọpọ̀ ìròyìn àgbáyé lédè yorùbá nìkànnì 32 fm 94.9 tá a kalẹ̀ sí laughter house orí òkè tẹ̀ǹtẹ̀ premier mọ́kọ́lá ìbàdàn peter ọ̀làṣùpọ̀ ló níròyìn yín ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn tòní. Atiku Abubakar ti bẹnu àtẹ́lu jíjí àwọn agùnbánirọ̀ gbé ńṣe ló ṣe ń bèrè fún títú àwọn agùnbánirọ̀ ọ̀hún sílẹ̀ láyọ̀ àti àlàáfíà. Peter Obi ti pè fún ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà ó ṣàlàyé pé orílẹ̀-èdè tó bá ti pín yẹ́lẹyẹ̀lẹ kò lè ní ìtẹ̀síwájú tó ń ti ìdàgbàsókè tó lórin. Lábala ìròyìn ilẹ̀ òkèrè àwọn ilé ẹ̀kọ́ tó tó 500 níye lórílẹ̀-èdè France ti gbélẹ̀kùn rẹ̀ ti pa lọ́jọ́ ajé látàrí ìwọ́de táwọn akẹ́kọ̀ọ́ ṣe. Lábala ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù shooting stars tilẹ̀ ìbàdàn ló gba ọ̀mì pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Nasarawa United. Lágbo amúlùúdùn gbajúgbajà olókoòwò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Cubana Chief Priest òun náà ni ó ti ń ṣàfihàn ara rẹ̀ pẹ̀lú bó ti ṣe ń dínkù pẹ̀lú àwọn oògùn kan eléyìí tó ti lò.

0: Akori jẹ igbákejì ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà Atiku Abubakar ló ti bẹnu àtẹ́lu jíjẹ àwọn ọ̀dọ́ àgànbanirọ̀ gbé nípínlẹ̀ Imo. Ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó bani lójijì tó sì kù díẹ̀ káàtó. Nínú àtẹ̀jáde tó síta lónìí, Alhaji Atiku Abubakar képe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó ń tẹ àwọn àjọ elétò ààbò láti tètè gbé ìgbésẹ̀ àti dóòlà ẹ̀mí àwọn àgànbanirọ̀ tó wà nígbèkùn àwọn agbébọn ọ̀hún. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, àwọn bọ́ọ̀sì elérò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbé àwọn ọ̀dọ́ àgànbanirọ̀ lójú òpópónà Owerri Sonisha, ìyẹn ní agbègbè ìpínlẹ̀ Imo, òun náà ni àwọn agbébọn tẹ́nikẹ́ni ò mọ̀ kan ni ẹ ti gbé àwọn àgànbanirọ̀ náà. Nígbà tó ń pàkíyèsí bí àwọn akẹ́kọ̀ọ́ ilé tí ó wá láti agbègbè kan tẹ́ pè ní ìpínlẹ̀ Borno tẹ́ sì wà nígbèkùn àwọn agbébọn, Atiku wá rọ àwọn àjọ elétò ààbò láti tètè gbé àwọn ìgbésẹ̀ tuntun tó yẹ kí wọ́n sì rí dájú pé gbogbo àwọn èèyàn tó wà nígbèkùn àwọn agbébọn tó ń tẹ àwọn ajínigbé ni wọ́n gbalẹ̀ láyọ̀ àtàlàáfíà. Ẹ̀wẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni a ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ẹ̀sùn ìjínigbé lemọ́lemọ́ tó ń wáyé jákèjádò orílẹ̀-èdè yìí, pàápàá jùlọ jíjẹ àwọn ọ̀dọ́ àgànbanirọ̀ gbé lójú ọ̀nà Owerri lọ sílùú Onitsha, eléyìí tó wáyé nípínlẹ̀ Imo. Nígbà tí wọ́n bá akọ̀ròyìn wa Anjola Oluwa Sulaimon sọ̀rọ̀ lára àwọn olùgbé ilẹ̀ Ìbàdàn, ní a bẹ̀rẹ̀ sí ní bèrè ìdí pàtàkì tí wọ́n fi gbé àwọn akẹ́kọ̀ọ́ jáde pín wọn lọ sí ibi tó jìnnà réré láti lọ sìnrú ìlú lásìkò eléyìí tí ètò ààbò mẹ́ẹ̀ jákèjádò ilẹ̀ yìí. Bákan náà ni olùgbé ilẹ̀ yìí kan náà Comrade Dayo Adéwálé bẹnu àtẹ́lu ìjọba àpapọ̀ tó ń tẹ àwọn aláṣẹ àjọ àgànbanirọ̀. Wọ́n jẹ́ òde mímọ́ pé ààbò àwọn àgànbanirọ̀ òun náà ni kò dúró re báyìí, tí wọ́n sì bẹnu àtẹ́lu ìjọba wípé àwọn ló yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ tó tó àti èyí tó yẹ kí wọ́n sì rí dájú pé gbogbo àwọn èèyàn òun náà ni ààbò wọn péye kí wọ́n máa sìn rúùlú ní ìlú tí kò wá àwọn bá wà tí wọ́n bá mọ̀ pé ààbò wọn ti lè péye. Bí àwọn ọmọ olóṣèlú eléyìí tó jẹ́ pé ńṣe ni a kì í gbọ́ nǹkan kan láti ọ̀dọ̀ wọn, nídìí èyí wọn kò lè jẹ́ kí àwọn ọmọ mẹ̀kúnnù eléyìí tí àwọn òbí wọn ń retí àti jẹ èrè àwọn ọmọ wọn láti mọ lálàsé lọ́dọ̀ àwọn ajínigbé.
1: ṣé ó wọ́ ti pé kéèyàn lọ fi ẹ̀mí ara rẹ̀ léwu? Kí ni ìdí tá a fi ń ṣe NYSC gan? Kí ni ìdí tá a fi ń ṣe? Mo ju kọ́ṣẹ́ yẹn fáwọn èèyàn fọ̀dídé pé kí wọ́n bá mi ránṣà ìbéèrè náà lórí ẹ̀rọ status wa. Kí ni ìdí tá a fi ń ṣe NYSC? Irú èmi sì yìí, mo lé àbúrò tó wà ní Lọ́sìn, mo ní tó wà ní Mẹ́síìn tí wọ́n ń ṣe kọ́ọ̀sì yẹn. A dẹ̀mọ tójú wa máa rí kó tó di pa sanwó iléèwé àwọn ọmọ yìí. A gba ilé, a gbọ́dé, a gbọ̀gbẹ̀ kúrò ọmọ yẹn kó wá sí dáadáa tán lẹ́gbọ̀rọ̀ Ọlọ́run kó wá sáàbọ̀ lọ́mọ yẹn kó rí dààmú. Báwo ló ṣe máa fi? So ohun tí mò ń sọ náà ni pé àwọn ìjọba wa gan alábòsí onímọ̀nà fi kíni wọn. Ó túmọ̀ sí pé àwọn gan ṣe kíni wọ́n mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí. Because kò torí pé kò sí ètò ààbò kankan bó ti wulẹ̀ ó mọ̀. Ẹni ká sin ìlú wa kí ni nǹkan tí nígbà tẹ́mi sáf èmi láǹfààní láti rí àwọn ẹ̀gbọ́n wa kan tó jẹ́ ẹ̀gbọ́n mi gangan tó jẹ́ pé àwọn lọ́wọ́ tréni wa ní camp tó ti yé. So ẹ̀gbọ́n mi rẹ̀ ń sọ fún mi pé owó tíjọba fún prospective course member kankan lọ́dún náà owó yẹn is about ₦1,000,000. Owó wo náà ni pé owó bàtà, owó aṣọ, owó fìlà, owó kinní kan. As at that time wọ́n ní ₦1,000,000 ni gọ́ọ̀mẹ̀ntì ìjọba ló fi gbé jáde. At the end of gbogbo nǹkan tó kọ́.

ẹni tó ti gba kan rí jẹ gómìnà ìpínlẹ Anambra Peter Obi ló ti pè fún ìgbésẹ tó lágbára lójú ọ̀nà àtìlẹyìn ètò ààbò tó mẹ́ẹ̀ nílẹ̀ yìí ó ké pé àwọn àjọ elétò ààbò láti pè fún gbogbo àtìlẹyìn ohun ìrànwọ́ gbogbo eléyìí tí wọ́n bá nílò láti lè dáàbò bo gbogbo ọmọ Nàìjíríà Peter Obi ẹni tí í ṣe olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC ṣáájú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 nínú àtẹ̀jáde tó síta lónìí ó ṣàlàyé wípé orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni wọ́n nílò adarí rere eléyìí tí ó ṣiṣẹ́ láti lè dájú pé ààbò wà jákèjádò orílẹ̀-èdè yìí Peter Obi tẹ̀síwájú tó sì ké pe àwọn ọmọ Nàìjíríà láti mú orílẹ̀-èdè yìí rí dájú pé ìṣọ̀kan rẹ̀ òun náà ni wọ́n kọ́kọ́ mú lọ́kùnkúndùn torí pé orílẹ̀-èdè yìí kéyìí tó bá ti kún yẹlẹyẹlẹ kò lè ní ìtẹ̀síwájú tàbí ìdàgbàsókè tí ó lóòrìn kankan bíi tí wù kó mọ̀ nígbà tó ń sọ̀rọ̀ nípa pàtàkì yíyan adarí rere tí ó so orílẹ̀-èdè yìí papọ̀ Peter Obi jẹ́ onímọ̀ pé àwọn ọmọ Nàìjíríà wọ́n gbọ́dọ̀ rí dájú wípé wọ́n dáàbò bo ìbò wọn kí wọ́n sì dúró sí ibùdó ìdìbò wọn títí tí wọ́n fi ka ìbò

gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà jákèjádò lẹ́yẹ bí ó ṣe ń ṣe àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ lágbàáyé ẹgbẹ́ òṣèlú ADC òun náà ti pé àwọn tọ́rọ̀ kan gbọ̀ngbọ̀n láti tètè wá ìgbésẹ̀ ojútùú sí àwọn ìfàsẹ́yìn tó máa débá owó oṣù àwọn olùkọ́ tó ń ti àwọn ìgbáyé gbádùn tó kan àwọn olùkọ́ gbọ̀ngbọ̀n jákèjádò orílẹ̀-èdè yìí olùdíje fún ipò gómìnà lábẹ́gbẹ́ òṣèlú African Democratic Congress AADC ìyẹn nípínlẹ̀ sokoto Maniru Daniya òun náà ló pe ìpè náà lónìí nígbà tó ń gbósùbà fún àwọn olùkọ́ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà fún ipa ribiribi eléyìí tí wọ́n ń kó àti ìfira ẹni jìn wọn fún àti mọ́ kọ́ àwọn ìwé lẹ́kọ̀ọ́ bó tilẹ̀ jẹ́ pé ogunlọ́gọ̀ ìpèníjà ló ń kojú iṣẹ́ olùkọ́ lóde òní Daniya ẹni tó wájú òdì mọ̀ pé ètò ìrántí àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ lágbàáyé ọlọ́dọọdún ọ̀hún ó kọjá kákànmọ́ṣe ayẹyẹ nìkan bí kò ṣe àti mọ́ gbósùbà àti àtìlẹ́yìn fún àwọn ohun tí àwọn olùkọ́ tí wọ́n ti kojú lẹ́nu iṣẹ́ wọn.

méjèèjì ti public ti ẹ̀ ti ṣètò fẹ́ bẹ́tà díẹ̀ torí pé ìjọba ló ń kẹ́tà fún wọn ìjọba ló ń fún wọn ṣùgbọ́n ní ti àwọn private school ó burú jáì ohun tí olùkọ́ ń gbà ní private school míì kó má jókòó sílé ni bí èyí ṣe

èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan ẹni ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ èjì àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò ẹ̀ta ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyí richard card 500 naira 500 naira ẹ̀rin a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè àrùn ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀fà onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù èje onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: Ọlọ́run máa wẹ̀dẹ̀.
1: Bẹ́ẹ̀ni o, ẹ ká sọ.
2: Ẹ máa pẹ́ tó.
1: Yes, ma.
2: Ẹ̀rì léwọ̀ lájọ́rọ̀.
0: Bẹ́ẹ̀ni o,
1: bá rí léwọ̀
2: náà. Ẹ pẹ́ tó.
1: Yes, ma. Gbogbo
2: ilé gbọ́. Ọmọ lóye ẹrú ni látọ̀. Ó kí gbogbo àwọn bàbá wa, wọ́n rà á níjà.
0: Àmì, àmì. Ó rí
2: léwọ̀ lájọ́rọ̀ náà.
0: Àmì.
2: Iṣẹ́ wọn ò ní dòkú.
0: Àmì.
2: Ó yẹ fún mi nọ́mbà.
0: Lọ́dọ̀ ta ni.
2: Nọ́mbà 10, bàmọ̀. Ẹ fún mi léyìí tó rọ̀.
0: Ẹ yẹ kàn bá mi parí òwe kékeré kan ni. Ṣé ń gbọ́ mi?
2: Oya, oya.
0: Wọ́n ní a kì í pàgbé.
2: A kì í pàgbé.
0: Ẹyẹ bá pa, kí ni ó ṣẹlẹ̀?
2: Kí ni ó ṣe ṣẹyẹ bá pa?
0: Àní a kì í pàgbé
1: sẹ́. A kì í pa ìgbín ẹ parí ẹ̀.
2: Ká tún máa wò
0: ó
2: lójú.
0: Ẹyọ
1: jẹ ni. Ẹyọ jẹ ni. Ẹyin ò lè pákó mọ wò lójú náà. Ẹyọ jẹ ni.
0: Ẹyọ pàgbé ká máa wò ó lójú.
1: Yóò jẹ ni.
0: Inú ìsásùn ni ó sùn.
1: Pẹ̀lú ata. Pẹ̀lú ata dídín. Ẹ̀sùn àdí a lọ sójú òpó Facebook.
3: Lójú òpó Facebook, ẹ mọ̀ tí ìgbà béèrè wa. Ibẹ̀ mọ̀ ń buná làlàlà mọ̀ ni ẹ mọ̀ tí ìgbà béèrè wa.
1: Ó dẹ̀ wá rọ̀ o.
3: Tó dà, ó rọ̀ gidi gan ni. A ní pé Taleni náà tó ṣe ọ̀pá àṣẹ adájọ́ àgbà tá a mọ̀ sí Maize. Taleni náà tó ṣe ọ̀pá àṣẹ adájọ́ àgbà ẹyin náà tó ṣe. Ẹ fi orúkọ rẹ̀ ṣọwọ́ sí wa.
0: A dẹ̀ ti bèrè rí o.
1: A ti bẹ́ ó rọ̀ a fi ṣe free gift lónìí ni.
0: Lọ́dún mi ra. Kí
1: wọ́n gbórí wọlé kí wọ́n jẹ́ lọ́fẹ̀ẹ́ ló fò 32FM 949 fẹ̀yìn ẹ̀ lójú òpó tẹ máa lọ fi sí lójú Facebook yín. Ọ̀dà ó yẹ pápápá 09062009. Hello.
4: Sáré bu o. Ọ̀dọ̀pọ̀ lẹ báyìí orúkọ tẹ̀lé ọ̀gbọ̀n tádé ìṣẹ́pàṣọ́lọ̀ èké àjì lẹ́mbà wà. Àpọ̀lákìlẹ̀ ní wa kò lẹ̀ tábíbẹ̀ wọ́n kiri oko délé
1: fara. Àmì àmì àdójú ọjà ní pàápàá. Bàbá padà dé sáré bu dán tẹ̀síwájú.
5: Aṣáájú ni ká gbé sí rédíò mi. 32FM ti wà òkè.
6: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
7: Ètò ìgbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
6: Ní tòótọ́.
8: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
6: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoo níbi tí CDK ẹ̀ wà.
10: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
6: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
6: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
8: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
6: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinari Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
12: CDK ẹ̀, sọ díẹ̀díẹ̀
13: gbẹ̀gbẹ̀
14: 94.9.

0: Hello, Eka so Eka bo pada lati ojude oja 32FM949.
1: Se yi ogutade. Ka kan si mi o. Baba Biola yali yali won lo mi si. Se yi ogutade lati asolo.
0: Ah, ipe yen lore ba mi. 09062949. Se yi ogutade ati mami lati Norway. Hello.
2: Hello.
0: Hello, Eka sama. Mo fe ki won ka bo ni won wa gba
1: ni won mo bo se nlo
0: ko mo bo se nlo lori sare budan
1: ko mo bo se ngo
0: mo fe ki won mo bo se nlo
1: bo se ngo
0: oya ma mi se ngo
2: o ngo
0: ehn e mu na ba ibere yin
2: mo ma le ka run number 5
0: e mu ele ka run number 5 ba mo ton ibere to ro ni mo fe fun won
1: ni ke fun won
0: in to ro patapata nyonyo mo fe fun won
2: Oh
0: yeah, daru kori si eja mesan.
2: Eja mesan.
1: Time again.
2: Eja alarun.
0: Oh yeah.
2: Eja panla.
0: Oh di meji.
2: Eja pote.
1: Oh di meta won ma gba no.
2: Eja kikiki.
1: Oh yeah.
0: Oh di merin.
2: Eja. Eja obokun.
0: Oh di marun.
2: No no let me say.
0: Mesan.
1: Hello, sir.
0: Hello, Kasson. One, Boa. Ojo, Boa. Hello, Kasson.
3: Hello.
1: Hello, ma'am.
3: Hello.
0: Yes, ma'am. Ta le fi je akara.
3: Ẹlé kí n dákọ̀ọ́ kọ́ méje tá lè fi sàkàrà.
0: Tẹ́ lè fi jẹ́.
3: Tá lè fi jàkàrà. A lè fi ẹ̀kọ́ múmu.
0: Ó de ní.
3: Ẹ̀kọ́ jíjẹ.
0: Ó di méjì.
3: Ṣé wá tán àlà lè fi jẹ́ báyìí? Ẹ̀kọ́ náà lè kókó àtọ́ lè fi nǹkan méjì àkàrà. Gààrí, a lè fi mú gààrí.
0: Ewa ma lo
1: ojo ti lo
0: ewa ma lo ba ti bo Yusuf la to mi yale mo e lo je to kun le Esther idahun ibere ayelujara
4: o na ni Messrs HW Godfrey awon na ni na ti o se opa ase adajo agbata mo si Miss
1: okay lodo temi nbi ẹ̀yin náà mọ ẹja dáadáa torí jọ́mi ẹ̀ ti ń jẹja tipẹ́ alárùn bẹ́ẹ̀ já rọ̀ pálá kóté àbó ìpìyà sáwá ajédé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ètò tún dàbí rẹ̀ a kìí gbé yẹ níyàwó ẹnìkan yìí sì fọmọ rẹ̀ ṣáyá a kìí pàgbín ṣe súná ẹnìkan yìí pàgbín ṣe súná eré ayò méje tá a lè ṣe nínú ilé káàdì draft ọlọ́pàá ludo ẹ̀lẹ́ta wọ́ọ̀tì chelsea dice sneaker ladder àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ètò tún dàbí rẹ̀ àwọn ọtí ẹlẹ́rìndòdò tí ò sí lórí igbá mọ́ dr pepper ginger ale ẹ ti gbàgbé ni soda water canada dry crest shrimps àwọn ìdílé mẹ́rin tó ti fún wa ní gómìnà méjì méjì lórílẹ̀‐èdè nàìjíríà ẹbí adéyinka adébáyọ̀ ní èkìtì àwọn adélékè lẹ́dẹ àwọn bangbóyè láti ìlú òmùaran bẹ́ẹ̀ náà ní sunny bello láti kano wọ́n ti fún wa ní gómìnà méjì méjì kò jù bá lọ lọ́dọ̀ tèmi.
0: ọdọ ọdún tí wọn fi ètò ẹkọ ọfẹ àkọkọ tí wọn gbé léde lórílẹèdè nàìjíríà 1955 nù lápá abẹ indigenous minister of defense àkọkọ lórílẹèdè nàìjíríà ìyún ni pé ẹni tó jẹ ọmọ ọlẹ wa àkọkọ ìyún alhaji muhammadu rebadu lápá tibẹ afa sherifu láti soka mami láti norway àti oguntade seyi ẹ ti àtẹjíṣẹ yín kẹẹtẹ kẹ fi ṣọwọ sí wa lójú òpó bá mọ̀tàn àbí lójú òpó mary ojo fún ẹ̀bùn yín ìyún tó ṣù yìí bákan náà adé láti àpáta 0906-2000-949 ẹ ti àtẹ̀jíṣẹ́ yín láàrin ìṣẹ́jú márùn-ún tó bá ti lé ó ti lọ́nà adúpẹ́ pàtàkì lọ́gbà àwọn tó ń ṣàtìlẹ́yìn ètò sáré ibùdán adúpẹ́ lọ́wọ́ bàbá wa abiola yaliyali láti hamburg ní olómìnira germany adúpẹ́ lọ́wọ́ bàbá charlie popsi ní washington dc lọ́hùn adúpẹ́ lọ́wọ́ bàbá booksellers náà ò ní tanwo yín ọ̀pọ̀lọpọ̀ báyìí náà ẹ ò lẹ́mọ̀ fi gbà á títí di ọ̀la
1: lápàdé
0: lórí sáré ibùdán olúwa mary ọmọ òjò lórúkọ tèmi.
4: esther falade ọmọ jù dádì tí ò kọlà ń lọ kọ mi.
1: bá a mọ̀tàn àdèmọ́lá adéjùmọ̀ yìí.

0: 1700.
1: I stepped up on 1200 now.
2: Hey, Mr. Latia, can you just say stop? Like that.
1: I stepped up on 1200 now.
2: Wait now. You just say stop. I even mean that I'm doing the show going. I didn't hear this stop. You will shout stop me. You don't say stop like that. I know that.
1: You know why I paid this people. I did say stop. No mind me again.
2: I know that you are a billionaire. You didn't need our money. I understand.
1: But you make me a millionaire.
2: Wait now. No problem. You say stop on 1,200, right? Next time, oh my, I don't know when they come going because they are bus stop. Anyways, we have for the 0913 246 1006
3: 0913 246 1006. Tọ́ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó lájọ.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó sọ wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣá ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
3: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà.
6: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
8: CDK, sanwó díẹ̀díẹ̀, bẹ́ẹ̀ gbé ayé rọrùn.
9: You're listening to 32 FM 94.9.

0: ẹ̀yára lé lẹ́ẹ̀kan sẹ́tú kàbọ̀ padà sí ìkànnì 32FM 949 laughter house ní premier hill mọ́kọ́lá ìbàdàn ibẹ̀ la wà ṣé ẹgbàgbé ibi tí mo bá dé mo ní ọ̀rẹ́ yìí wá lọ ó lọ mọ̀ọ́mọ̀ mu bú ọ̀dá yẹn ó lọ mọ̀ọ́mọ̀ mu bú ọ̀dá yẹn kúrò ní ibi tí wọ́n wà ipe tísà òun náà máa fi rí lé ìgbà tí ọlọ́run máa bá wọn wá ṣe ló kú ṣe wọ ọlọ́run ló ń ṣọlá kò dẹ̀ sẹ́ni tó tú ọlọ́run bẹ́ẹ̀ ni wọn bóyá bẹ́ẹ̀ pàtì náà lọ wọn ṣáà jáde àti bọ̀dá yìí fẹ́ máa kó sílé àǹtí ló ń pe ọ̀rẹ́ òun pé ó ní kò gbé bóun bá pé kò ní gbé bóun á ṣáà máa lóde ẹ̀rọ afi sílẹ̀ ó ní within 3 to 4 weeks ọlọ́run bá bá bọ̀dá yẹn ṣe ọ̀rìn lè bọ̀ kán tó rí lé nǹkan kan wá ṣẹlẹ̀ wọ́n ṣáà jáde ṣé kò wà ní pàdé èèyàn mọ́ á pàdé èèyàn náà ọ̀bẹ yẹn náà kò ń ṣe ibi tó dẹrùn lọ títí lọ títí ọlọ́run ṣáà bá bọ̀dá yẹn ṣe ṣá orílẹ̀ so bá rò bí ibi tó ń ṣáà ti rí lé òun àtẹnìyẹn ṣáà bẹ̀rẹ̀ sí ní wọ́n ṣáà bẹ̀rẹ̀ sí ní ṣòsì yẹn kò tí ì ju ọdún kan sọ́dún kan àbọ̀ tíyàwó ẹ̀ lè kú òǹlé ọlọ́run bá bá òun náà ṣe ìwé mo rò bí àǹtí yẹn ló bá ṣe ìwé wàá ṣáà kọ̀pẹ́ sí ètí òun pé òun bẹ́ẹ̀ ṣe ìwé ló bá ṣáà compensate àǹtí níbi tí àǹtí tó wá fẹ́ ọkọ ẹ̀ yìí tí wá ń ṣiṣẹ́ àwọn ni ọ̀gá bóyá àwọn ni supervisor ibẹ̀ ni ìyàwó tó lé ọkọ ẹ̀ jáde mi ò ṣe mọ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ kan ẹlòmíì ń ṣiṣẹ́ méjì mi mọ̀ bóyá iṣẹ́ number 2 ni àǹtí yẹn ti jẹ́ supervisor àbí iṣẹ́ number 3 ó ṣáà jẹ́ supervisor fún níbi iṣẹ́ kan tó ti ń ṣiṣẹ́ ọkọ ẹ̀yìn obìnrin ẹ̀ mọ́ kò béèrè ọ̀rẹ́ ẹ̀ mọ́ supervisor ṣá ọlọ́run ṣáà gbádùn ẹ̀ wọ́n ṣáà lò ó lóyún ṣe mọ̀ ọ̀gá wa lóyún wọ́n fẹ́ lọ kí wọn ní ilé ká ṣe hello sí wọn ó kàn pàdé ọkọ ẹ̀ ń bẹ̀ ni ẹ̀jẹ̀ ń gé pépèpè torí mo tún láti sọ déètì mo mú agbọ̀ngàn lẹ́nìí bó ṣe pàdé ọkọ ẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ bá di wò mí ń wò ẹ́ ọ̀rọ̀ bá di wò mí ń wò ẹ́ ó kàn drive out ó kàn straight ọ̀rẹ́ tó ń pè tó ń bẹ̀ ó bá lọ sunkún bẹ̀ kó wo ohun tóun rí o kó wo ayé òun o ìyẹn ní kí ló dé kí ló ṣẹlẹ̀ ó sọ wàá mọ̀ náà léhun ṣé bó ń pè ẹ̀ tó gbé àkó má bínú ọ̀rẹ́ ṣá làwọn ọ̀rẹ́ òdẹ lè bàjẹ́ ó ti sún ẹ ló ṣe wà ń wá yẹn àwọn ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tó ń dẹ ẹ̀wọ́n kọ́ wọn ni àwọn tẹ̀ bọ́dá ti move on wọn tẹ̀ lójú 3 to 4 weeks lọ́nbí tọ́lọ́run ti bá wọn ṣe tán ti rí lé ìgbà tó dẹ̀ ti rí lé ṣo mọ̀ kó má dàbíi pé bóyá mo fẹ́ gba ọkọ ẹ o dẹ̀ kú trust mi ò sí ní tí mo fẹ́ fọkọ ẹ ṣe ẹ̀kọ́ kan tí bá kàn fi ẹpẹ̀lẹ́ o ẹ má ronú o parí pé kìnnì kan ó ní òkè wọ́n sọ fóun ìgbà tí wọ́n ti ní ìwé mi ìfẹ́ tọ pinpin ṣé ẹ rí ìwé he ni àbẹ́yàn kan ló ja fún yín ibi tí wọ́n ti ń ja permanent kinní fún wọn mi ìbí wọn rárá torí mi ní interest ohun tí mo ní interest ni pé wọ́n kò lábẹ́ bridge ọlọ́run dẹ̀ ṣe ọ̀nà wọn ní rere wọ́n rí lé so any other thing tó happen sí wọn ní rere ní dáadáa ìbọ́dà láti mọ̀ because ṣe mọ̀ olóṣùn ọlọ́run ò lè kun o kí kólókó kun o sún kí agbọ̀rọ̀dún kun ata so mi ìsẹ̀ ní interest ṣé ọmọ ibi iṣẹ́ mi kejì yẹn ibi iṣẹ́ mi kẹta yẹn àǹtí kan báyìí yẹn ta máa ń pè ní big sis ta máa ń pè ní small santi ta máa ń pè ní video manti o mà lọ́kọ́ mi lọ fẹ́ mo definitely o ló máa bá wọn ṣèwé mo mẹ̀ pé o ló bá wọn ṣèwé torí àǹtí yẹn mo fun kó jọ o ẹkúbọ tó lè bá wọn sẹtù ẹ ni ẹ kó n bá yín ṣe kíni kó n bá yín ṣe mi understand kíni kó ní kó n bẹ́ẹ̀ ṣe kó n bẹ́ẹ̀ lọ sẹtù ẹ ṣé ń jà ni o lè jáde náà ẹ̀kọ́ ẹlẹ́kọ̀dẹ̀ lẹ́gbà ẹlẹ́gbà mi mọ nǹkan kan pa ẹ o ẹkún tí lady tó lé ọkọ ẹ jáde wá ń sọ nísìn ni wípé ọ̀rẹ́ òun yẹn ló bá ọkọ òun wá ìyàwó ẹgbọ́ ẹ̀yìn ara ilé ṣé lójú òwòye bí mo ṣe sọ story yìí ó ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ tó lọ ọmọkọ ẹ̀ kúrò lábẹ́ bridge mo fẹ́ kẹ́ ẹ bá wa dájọ́ ẹ̀ ó lẹ́kún tó ń sọ nìyẹn o ó ní kò síbi tí ò ti rojọ́ òun ó ló sọ pé màmá òun ti sọ fún màmá bá bẹ̀rẹ̀ sí ní bloody full òun ń gbọ́ olọ́wọ́ fọ́kọ rẹ̀ lọ ni mami ẹ̀ dẹ̀ ṣe sùúrù ẹ bèè lọ́wọ́ màmá ẹ̀ gan ẹ bèè lọ́wọ́ màmá ti ẹ̀ gan nígbà tí kinní ìṣẹ̀lẹ̀ ìjọ yẹn gangan ni mo pe màmá ẹ bèè lọ́wọ́ màmá àná kí ló kàn mí mi mọ nǹkan kan pa ẹ̀ lóòótọ́ brian wà lábẹ́ bridge mo gbà wọ́n sílé lẹ́yìn ìgbà yẹn dẹ̀ rèé mi ò ẹ̀kọ̀ọ̀kan palace àbọ̀dá yìí náà ti dáwọ́ sí wa rí iná wọ́n ti bá wa ṣàwọn nǹkan kan nígbà tí a kọ́kọ́ dé bì ẹ bèè lọ́wọ́ ẹ̀ mi ò wá mi wá ọkọ mi wá ìyàwó fọ́kọ ẹ o but ẹriwo tí ó ń pa ni wípé ọ̀rẹ́ òun torí kò ráyè gba ọkọ òun ó wá wá ìyàwó fọkàn ẹ̀yin ara ilé ṣé òótọ́ ni èmi ti ṣe ojú òpó sílẹ̀ 0906 2009 49. Oh yeah, eba mi dasi. Talo wa loju de lohun pelu mi bi. Hello.
1: Hello.
0: Eba mi so. Eba mi soro soke ma e ka so ma.
1: E ka so ma, mo Miriam ni lati mo ni ye.
0: Ah, ise ya Miriam, bawo lo ju soro dodo ti yin.
1: Ah, ogun oro dada, a dupe lodo lo.
0: Okay.
1: Ewo. Ibun, e ore yen gan lo ye ko gbo pe. Ore yen gbiyan gididi. Ebi ko wulo fun ni. Ba la wo yen se man se baji. Nkan to re se ko buru o. Ami ibun nu mi dun buru o ti de pe ori eyan gidi to tun julo. Ki lo le fun? Se ko se te ya zun pe boya ko ti e bimo fun. To ye ko ri be. Ewo. Ore o se nkan kan ko ma pariwo kiri ko ma su su diri o nkan te o ba fe o. Se lo mi bari. Ah, o si won to buru ju ko sonu lowo e lo sonu fun ara o lo mu fe mo ni. Se o ba de fe mo. En to ba de wulo fun ana wo mu. So I'm seeing you say anything. O ma se ki o ma e ki ko ma se ro anything. O si won to se.
0: Eshi. Eshi ma.
2: Eshi o. Tori.
0: Eshi ma. Oya. Ba mi gbe yin soke. Hello. Hello.
3: Hello.
0: E ka so ma. Hello. E si wole. Iya o ti rebete won de si wole o. Hello. Mi o gbo yin ma. Boya ki gbele. Hello.
3: Hello. Hello.
0: E ka san sa.
3: E so a ko program.
0: E se sa.
3: Ba e to yin ni o lagbara o. Eyẹ lorúkọ mi láti ọdọ ọ̀nà pátá náà.
0: Ẹ ṣe sá.
3: Ẹ wo orin tí màá kọ̀ọ̀kan ni a máa ń kọ́ gbà yẹn ọmọ ọba tí ò ní kéré gbà lọ́wọ́ ẹ̀ kò.
0: Ẹ bọ́ ọ̀dà ẹ fẹ́ rọ mi lù bá bu aya kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ ọba tí ò ṣe wọ̀ ọ́. Ń tẹ́ dárúkọ yẹn wò é sọ́lọ́ kì í ṣe gbólóhùn ọ̀sán lórí afẹ́fẹ́. Ẹ ṣe gbọ́ mo really appreciate yín. Hello.
4: Hello ma.
0: Ẹ káàsán sá.
4: Yes ma, e ku to ma.
0: E se sa.
4: Mo se o.
0: Ami.
4: E se sa yi data kan.
0: O tojo meta. O tojo meta.
4: Yes ma, ya wa. Ero ti po lori eto yin bayi.
0: Eyin ni o, eyin ni. Eyin ni o.
4: Yo mo se lagboro na.
0: Ami.
4: Eh, se ri arabirin yen. Ni ore yen gangan le mi nso o.
0: Mhm.
4: To ba je mi lore yen.
0: Mhm.
4: Awa ni be ni. Emi mo fun ni aya. Ni to ba wa fe se, mo wa fe mo.
0: Ah.
4: Abi. Se bi ko wulo fun ni. Se ngba na se bi o ba so, o tun pe iya e lo tun so fun.
0: O loju e bayi lo nse so fun ma. Ti ma me pari wo pe ngbo.
4: Ah, so ko ti e so ron pa ra la la ko ni de pa nti ti e n ki do fe ni ba lo Olorun ki nse eni bi na. Mhm. So go ko lo bi to ba ma gbeje lo, o so ron pa e ku eto.
0: E se. Ah. Eyin ara ile boya ke ijo e je ki se eto tini gan nisan e je ki kan gbe eleyi leyin eleyi eto tini gan ni mo fe se bayi. Hello. Eya ore bete ore bete mo kan ni kin fun yin ni ore ofe ni to ya pick yin leyin ma pick koko mo. Hello.
5: Hello ma.
0: Sister mi e ka san ma.
5: E ka se ko ha ku ojo.
0: A ojo ni ma.
5: Ya ma la lati jagun elesin
0: ni. Ah e se ma.
5: O ba se mi ba lo re.
0: Beni.
5: Bo se dadun mi to se bi mi le re. Orin sa ti ni nkan fun o.
0: Mhm.
5: Ore ni o, ore ni. Ibi to le won ade yi na. Ore ni o ti wo gan ba mo na o ni le won. Orin sa ti le mi ko fun.
0: Mhm.
5: Ma lo ti lo nu ko gbagbe.
0: O gbagbe bo sise le.
5: To fe se.
0: Mhm.
5: Emi ma le mi mo fun anti, emi mo fun ejo ko re mi mo fun lo yawo. To ba fe se. O lo ko ebe ju re na se pe ye.
0: Mhm.
5: O si ni odi 9. O de o mi to fe se lo wu ti se yen. Se ti na wa ni popo ni wa tun se soro ari eti e ni. Ah, o da.
0: Eyan
5: ba ko tan, Olorun mo si so ko seku.
0: Be ni.
5: O ku ni ye o.
0: Mhm. Mhm. E se ma. E se. Ah. Ejo eyan ara le, e je ki n sare se eto tele. Lo ni pa. Ba adupe lowo Olorun ewo mi seri eto teni ti mo gbe wa gangan ore da ore bayi ori a ko po se ri e ma binu bibeli wi pe se won sakiesi omo olore ko sagbejeun ri
2: no
0: to ba ku die ko ha bai fun omo olore o lo be fini so ba ku die ko omo olore jinsi ko to mono mono asise imole fo omo olorun to ba ku die bai ki eni to je pe o is so kind caring to ba ku die ki nkan kan sele bai angeli ajabo latoke won de pave way fun e je kin fe pe boda yi nje kunle anti to fi oro lo mi won ni nigba ti awon wa ni Nigeria ti o si nkan kan lowo oko awon ton ba ni ki nkan wa lowo eyan ko si nkan kan se me pe ki nkan kan ma si lowo eyan oporisirisi e le re lo mi ko ma ti je won aro but ko di kaka di kuku to ba nlo bi se ko je wo moto to ma gbede bi se lo wa lowo e ni toro mo pe bo ba se lo se ma pade en to ma run e lowo the way you dress ni is the way you are going to be addressed right oni awon tiraka ni oni boda kun le wa n se ise awon sise un nice debi pe igba ti oni le fe le awon atoko n jade pa won san owo ile won ni boda yi o san owo ile odun meji landlord fe le n jade kilo de uye ni so nbe o san owo odun ton je yen o tun so another owo odun meji sile fun won won ni igba ta won bi akobi singwadeli boda yi lo se ko mo nibi ton nice de elomi ibo lo n se dani yen o honestly speaking olorun da de bi pe ti oju ba se fi tore oju e to ba se yo pe kilo happen gba afunyan te ba lo lo e da pada wa mo ma wa de ton ma ni a awon mu bo imbo ti sanu ni wari won ni olorun wa se awon ore toko mo ton je lo school inu n gba ta won ti bere se kekeke awon wa pade won kilo se e awon to o mo we gone n gba ta wa school e ka help e on ba help oko awon won ni nigba ti olorun ma wa se atawon atoko ati omo meji tawon bi si lui bo se click niyan awon ba travel out won ni natural fact ngba tawon lo the balance owo toku tawon fe fi lo won ni brakunle loko sile bayi pe awon mo emi yonde fun yin ni mo fun yin patapata won ni gba ti wa pe bi odun meta si marun tawon de be Ryan ni yawo awon kan gbe pe nkan o jora mo pe boya won gba bo da yen abi nkan kan sele kan sa sele to je pe bo da yen down drastically ba won se gbo bayi awon atoko awon kan pick up ni every month imagine so ye ton awon send si bo da yi obitibiti owo ni every month on the 28th of every month bo da ya gbo tolo lo ntolo leyin gba ton ba send personal owo si bo da yi ton anti to soro fun mi ni pe ohun gangan as a person ohun a tun wa send owo si iyawo like 50k every month ya wo pe anti se rele e je ko wa at the backup eyen mu dani se ma won mo ti e fe yo mo mi want to eat biscuit abi nkan kan e ma yo brakun le lenu e jo ntori olorun ejo awon won so be won ni iye bayi a de ti ni ko ba so fun yin se tori e le se lo sise ilu eyinbo ni aduro owo ile nsan na ni a won ti wulo fun gba ti oju n pon awon se se pa won ni ya si baba bo dai ti o mu eye to su awon o lo duro aba nkan bayi wa sele si won won iba dide pada mo bayi dupe pe esin le mi rent se gbogbo nkan ton ni ko si yen ati so fun won pe olorun ada iko lo won pada won ni gba to wa pe odun meji awon je ko fun awon o back to back tan ba re ni to nbo nle ko sin tawon ni fi ranse tan lawon send nkan si won won ni laarin igba tawon debe olorun lo se ko nse eyan o to to ba je eyan lo se boya eniyan lawon baba ko gbogbo owo awon fun olorun kan la ona nibi ti ona yen o ti si won gbe iwe awon wole atawon atoko awon jo ni iwe pe gba to wa pe odun meji tawon tin send owo si brakunle awon kan ji laaro ojo kan awon atoko awon ni ohun wa so fokan pe wa sini iwe now o se je ka gbe brakun le wole o bembe ko bembe awon na ma ri nkankan atun yato si ilu si le ton wa so tokon won ba bale tokon won bale dada ta ona ti rowo hori awon le ba won mu omo meji wole abeyo kan awon na de mu yawo won wole in the nearest future pe ko je ka se be o la won pe bra pe bra a ma fe gbe yin wa se e mind don't lo n ba ran yin lowo se ba le ba mi se gbogbo ye to ba ko si ba don ti ba sise ma dawo yin pada da pada o le fe da pada tem te ngo ba joko te ba mo te se ninu aye wa ta ba nsin yin e to be ju be lo woni oba birin woni mo woni ki wa wo olorun woni ngba ta won de bere iwe boda yin tito awon kokon fi bere pe ko wa visit woni ngba ton wa fun visitation on ba ra mota ko ye yin ngba ton ra mota Olorun sa ba won se sa awon sa ko ye yin ogbon ton ma sa se yen tori mi egbahun Olorun sa se braniwe oni odo awon oni won wa woni ise ti boda yen wa nse se mo gba ton koko dohun se pa ode na wa fun ko ti sise to je pe boya won le ma fi ro dada but awon wa ma ba won awon ma ba won send nkan sile awon o stop igba ti won si dohun iye ti awon fun mo I want so the half. I want fun ya wo won. Ni half ye ta won fun ngba ton wa nle. So ye yin ko ba le ye yin dada. An se ma ni pe 50k ta won fun ya wo won personally for backup. I won stop e. Ko se pe teyan ba de lu Oyinbo Monday. Ojo Tuesday a lo bere se ni Central Bank ibe o. Ya ti Central Bank ba wa nbe. Ko n work ibe yen o. O le de be fo su kan ko ma ri se. O le debe leyin ose meji ko ri under the table at least e bi oni pa e wa jeun wa yo to ba de mo won are to se fla fla ijire oni gbe e but to ba se fla fla awon ice won ma gbe mu bayi ngbo ba ma fi taju awon ma gbo ide ore mi se re ko ye yin won ni igba to wa pe solid 6 months si brakun le ti di odo awon won ni boda kun le ba yawo boda kun le ba mu cigarette boda kun le smoke the smoking smoke ko ye yin won tun ba se wa je pe owo yen ni won fi mo won ni ko ba ma ti dun awon won lo tun jaja ah awon de la won mo awon the first awon ta won ko wa awon yen ti dagba won all the stand but awon kekeke yen o ti mo nkan kan ton bi sohun anti ni jokon awon ko jade ba won se jade to n wole pada o n ba ri yemo n te ma mu smoke ko ye n te ma mu siga awon kekeke to ba n seku awon kan ri omo awon baby omode o kan mu ni la mere ko what lo ni now is uncle I want to do what uncle Christ dying ah ala ko ba igbe to mo yen ba fi le lo describe n to ri nu le ni school hey ta won ba won niyan an ba momo yen wole la n ba bere si ni so pe nti won se oda ko ma copy won nkan kan be yen se mo won ti n sise ise yen ti n yato si igba ton de ona to wa mo ti mumu mo n to ba mo ti bayi hey eri ori o dile ni won ni njokan tokun wa o bale ti won ti mo entin won ni kon jo awon fe gba ile fun won awon asan owo osu meji whatever to ba nfi ranse si iyawo won le half owo ta nfun yin owo didi ta fun tele ta so di half ati personal one ti mo nfun iyawo yin ti Christy ma fi de mama fun won ile ta gba de gba fun yin gbogbo nkan to ba ye ki le ni ti o ba si nbe awon ara si le fun yin e jo ntori Olorun awon omo mi si n copy yin ah ore le se wa looto a de fi bu sun yin sugbon mi fe e obirin le mi oko mi le ma soro tin ba laju mi le te ba wa fi ore te se fun wa ta wa na compensate ore pada te fi ba yi awon omo t'Olorun fun mi je mi ni ma jiya e jo ntori Olorun ilu yi o de gba be yen ti awon omo ba de school ton ba se esi to loju e agun egbe pe you know we have an uncle in my house nkan bayi lo nse ha ta won de ma won mu ebo emi omo boyo lo nfofofo boyo fofo ni o bi won nu omo to won so omo ebo so fofo omo ebo aso fofo mi agbalenu dani dani emi omo ebo iwo bawo isofofo mi isofofo

0: 32 FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan.
1: Wọ́n ti ní ọ̀gá nìkan láwùjọ òkúta. Mẹ bẹ́ẹ̀ ti mọ̀ pọ́ gan ni láwùjọ ẹ̀pẹ̀ ayé. Ẹ̀yin tèmi nílé lọ́kọ̀ lọ́dọ̀. Nílé lọ́kọ̀ lọ́dọ̀ lẹ́yìn odi. Bẹ́ẹ̀ bá ti ṣe tọ́tẹ́ fẹ́ gbọ́ rédíò orí afẹ́fẹ́. 32 FM

0: Gbogbo provision shop àdúgbò láti jẹ́ gbèsè sí.
1: Anima.
0: Àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí. Wọn ta fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan tá a fi ń bo àṣírí ara wa nìyẹn o. Láwa tá à ń ṣiṣẹ́, kí sálárì tó wọlé báyìí, àti jẹ gbèsè, àti gba nǹkan àwìn ládùúgbò. Sálárì yẹn náà la máa fi ń tọ̀. Wọn ta fún wa mọ́ o, kò dẹ̀ sí oúnjẹ ńlé. Ibi tẹ bá ti bá kọ́ńtì dé, kẹ jẹ́ ká mọ ìhàrìjọ́ rárí tí mú. Kò yé mi mọ́ o, àwọn graduate méjì ni mo ṣe ládùúgbò wa tó lọ fi wò kété láàárọ̀ yìí. Graduate lọ máa fi wò kété tó máa yí gbọ́ ẹ mọ́ kiri. What's going on?
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM, 94.9.
4: Belzeba, grande circo, cabeça, Nani, Moutinho, Ronaldo isolado. Vamos ver, leva para o Brasil, Ronaldo. Leva para o Brasil, Ronaldo. Bate, gol, gol, gol, gol, gol, gol, gol. É gol! É gol!
5: Sporting Cristal.
6: Sporting Cristal.
7: Sporting Cristal.
6: Sporting Cristal.
2: Sporting Cristal.

0: ọ̀sẹ̀ tuntun ti dé a tún ti pàdé ara wa lórí ètò ìgéni kọ́ni adẹ́rin pòṣónú 32 fm 94.9 ilafta house premier yìí bọ́kọ́lá nínú ìbàdàn bóun ló pín ọ̀sẹ̀ ní àtọ̀dọ́ yín ṣe eré ìdáyàwó àbí ṣe túnṣe fàáṣẹ́ gbádùn ara yín gẹ́gẹ́ bí àwa ti ṣe ní ìhà àti ọ̀dọ́ wa a tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ dáyàn láyò náà lọ́sẹ̀ inú balẹ̀ ṣe gbádùn ara wa ọjọ́ àbámẹ́ta sátidé ìyẹn lórí 32 fm 94.9 pàápàá lórí ètò ìgé onírúurú nǹkan lọ́kànnà ló ṣe é ṣe kápẹ́ ẹ̀kẹ́lù lẹ́ni láti inú líìgì orílẹ̀-èdè nàìjíríà tó fi dáwọn tó ń ṣẹlẹ̀ nílẹ̀ òkèrè àti nínú ìpàgọ́ ti àwọn ọkùnrin àtobìnrin orílẹ̀-èdè nàìjíríà torí pé bá ṣe mára sọ̀rọ̀ ó láwọn ìròyìn kékékèké tá ti àdábọ̀ ní ìbámu pẹ̀lú bí àsìkò tó bá ṣe gbà wá ni ẹ ṣe kó bẹ̀rẹ̀ láti ilẹ̀ òkèrè ná ọ̀rọ̀ tẹ́ rò pé ti kúrewékúre gbò náà ni kò tí ì tánlẹ̀ tí ò sá ìjàsá wípé kíní ọ̀yọ́ tánlẹ̀ rárá ohun tí mo sọ náà ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin ronaldo àti ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè portugal lásìkò tí ọmọkùnrin náà tó kò ní ìpàgọ́ tí ẹ ṣe bẹ́ẹ̀ lọ kojú denmark tí ó sì nà wọ́n ní àmì ayò méjì sẹ́yọ kan ọ̀rọ̀ wọn ò tán ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tó lórúkọ lókì nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wọn ti ń sọ iye àti ẹkọ sínúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tí conte sọ̀rọ̀ tán ògbóǹtagí oníròyìn tí fọwọ́n kun nílẹ̀ gẹ̀ẹ́sì èèyàn pass morgan morgan ti tẹnubọ ọrọ kódà ẹ tí gbọgàn kankan nínú tí ó sọ lọrọ ó ti ní ètò tàṣálẹ òní eléyìí tí ò nílò kí n bá polówó rẹ wípé òun ó tún gbéná òun ó gbéná lé olùkọ́ni jesus ni lórí ìwà tó wù pẹ̀lú ronaldo agbóhùn láti ẹnubọ tí ayé bá gbà wá ẹjẹ ká má padà bọ̀ lórílẹ̀-èdè nàìjíríà nínú ìpàgọ́ ti ẹgbẹ́ agbẹ́ bọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lóbìnrin orílẹ̀-èdè nàìjíríà òòtú agbọ́ngbọ́n ni pé àwọn mẹ́sàn-án ni ẹ ti dé ìpàgọ́ síwájú ìfẹsẹ̀wọnsẹ̀ onípele méjì tí ó wáyé láàrin orílẹ̀-èdè wa àti ikọ̀ ti comoros àmọ́ bá ṣe ń gbọ́ nísìnyí àwọn tí wọ́n ti kún wọn ní ìpàgọ́ agbábọ́ọ̀lù lọ́wájú kan ti dynamo brest blessing nkọ àwọn agbábọ́ọ̀lù mẹ́ta láti inú kan ti edokris tòmí nínú adésínà christiana uzoma bákan náà valentina uroko làwọn tó ti wà ńbẹ wọn máa kún àwọn tó ti ṣáájú wọn dé farida abdulwahab joy igbokue fatima solati àti glory edet temo sandra john àmọ́ bá ṣe sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìgbáradínlọ́lọ́wọ́ ní ìlú ìjẹ́bú-òde fún àwọn obìnrin yẹn ìyẹn ní èdè lábẹ́ olùkọ́ni fìdíhe wọn austin de guavon tó kó wọn sóde lẹ́yìn tẹ́ ti da àwọn tó ń ṣàkóso ikọ̀ òun tẹ́ ti dà wọ́n nù lẹ́yìn tí ẹ já wa kulẹ̀ nínú ìdíje eléyìí tí wọ́n lọ báyọ̀ orúkọ bíi 2:30 náà ni ikọ̀ tí orílẹ̀-èdè wa nàìjíríà là ń retí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ onígbèsẹ̀ méjì tí ó wáyé ní ọjọ́ kẹsàn-án oṣù tá a wà àti ọjọ́ kẹtàlá ìlú rámọ́ náà wọ́n ti gbá méjì torí pé èyí tó jẹ́ ìgbésẹ̀ àkọlọ́ ẹ kó jẹ́ ilé ikọ̀ ti agbábọ́ọ̀lù comoros láti gbà ṣùgbọ́n látàrí pé àwọn náà àdánwò pápá ìṣeré dé bá wọn àjọ káfù òbúwàlù kankan lára àwọn pápá ìṣeré wọn a jẹ́ pé ìgbésẹ̀ méjì ìlú rámọ́ ni wọ́n ti gbà bí nǹkan ṣe rí òun ó rí nù ẹ jẹ́ ń bọ́ èpo lójú ẹ̀ láti ìpàgọ́ wọn náà níbùbà gbaradì wọn nílùú ìjẹ́bú-òde ròyìn tún ti ń tọ́ni létí báyìí o wípé àwọn ikọ̀ ọ̀hún wọ́n ti pé 14 ní ìpàgọ́ pápáṣeré ti àdìpọ̀dínà níjẹ̀bú-òde níbẹ̀ ni wọ́n ti ṣe gbaradì wọn wọ́n sì ní àyè wà ńlẹ̀ fún àwọn oníròyìn wọ́n fún wọn ní 20 ìṣẹ́jú àkọ́kọ́ láti lè bá àwọn agbábọ́ọ̀lù takàngbọ̀n àbí àwọn ìṣàkóso tó ń bẹ nínú ọbẹ̀ ara àwọn tí ó kà kalẹ̀ pé wọ́n ti wà ní ìpàgọ́ yàtọ̀ sí àwọn ìta àti mẹ́nuba síwájú glory ogbona àti agbábọ́ọ̀lù láàrin gungun fún ikọ̀ ti mk dons omen asufevo oyinmebi oluchi láwọn tó ṣẹ̀ darapọ̀ mọ́nu sukurat ọládi púpọ̀ kò gbáàrin kò gbẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti inú kọtí es roba òun náà wà lára àwọn tọ́jọ́ gbáradì lọ́wọ́ tí à ń sọ̀rọ̀ atami atami torí àkókò wa ká lè bo ara wa láṣìírí ló jẹ́ kí iṣẹ́ nu kù lórí ẹ̀ ní ìpàgọ́ ti super eagles tó jẹ́ àgbà ọ̀jẹ̀ lẹ́yìn tí a rí orí ọ̀fẹ́ àtinà ikọ̀ madagascar tán nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tá a tẹ̀yìn gbèrú wọn pẹ̀lú àmì ẹ̀yọ̀ méjì sẹ́yọ̀ kan táwa náà tún lọ́ọ́ fẹ́ àbá kékeré gbaniilá tí guinea bissau tán rọ mẹ́ta sí alágbádá tó ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rọ̀ láàrin àwa àti russia yóò mọ wáyé laago márùn-ún ní ọ̀la àmọ́ síwájú àkókò ọ̀hún ìṣípòrọpò ó ti dé bá àwọn àyè kan nínú àwọn tí ó gbà bọ́ọ̀lù kojú russia lọ́la látàrí ìfarapa àti àwọn tó ti gba káàdì o ti bù kọ́ọ̀jà kọjá tó yẹ ní ìbámu pẹ̀lú òfin àtàwọn tó pẹ́ ìwé ìrìnà ó ṣe akùdé fún bá a ṣe ń bá a sọ̀rọ̀ ohun tá à ń gbọ́ ni pé èèyàn 18 péré ló ń bẹ ní ìpàgọ́ fún orílẹ̀-èdè wa nàìjíríà síwájú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún lára àwọn jẹ́sì tún ní wọ́n kí fíwèé pé òun náà ni ibrahim ajasa láti rostov lórí russia vince osuji láti thompson lórílẹ̀-èdè norway ọ̀pọ̀rọ̀ àwọn agbábọ́ọ̀lù tẹ́júbi tá a ti rí john ọ̀tọ́mẹ́wó láti inú kọ́ ti rhymes ní orílẹ̀-èdè france ó wà lára àwọn tí wọ́n nírètí pé wọ́n darapọ̀ mọ́ wọn kódà wọ́n kópa nínú ikọ̀ ti ọ̀jẹ̀ wẹ́wẹ́ tọ́jọ́ orí wọn bẹ lábẹ́ ọdún 23 irú ìkọlù tó dé bá ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù lóbìnrin orílẹ̀-èdè nàìjíríà tó gbé àwọn olùkọ́ni wọn lọ àfàìmọ̀ ó ti dénú ṣàkóso nínú ti super eagles náà báyìí torí tá à ń gbọ́ níbi tó ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ ni pé atẹ́gùn ó fẹ́ nínú ikọ̀ ti super eagles orílẹ̀-èdè nàìjíríà ní ti àwọn tó ń darí wọn ni o àwọn ẹ̀ka bíi chelsea tọ́ka sí ká tó di pé àgbà ìfẹsẹ̀wọnsẹ̀ wa ni ojo kokola osu kokola koju Tanzania ni igbesi akoko ni luyo ka to loke to lo gba mi ni awon aye to je ti bi alato coordinator won ninu ko aga oye bakan na e to wa ni gbono oga gege bi leka ti royin aga ti e na oye curator na ati gbo bi pe aga ti won na oye bayi won si ti ni awon ti won like aye yen won ti n lo bi be ni won lo koko lati aju pe owo awon e na lo bo si fun igba kokko lati gba to ti pe gida won leyin lose to koja e-commerce city kaluku won pade lojo bo lati joko papo fun igba kokko leyin ti league le gesi jo di mimo pe won je bi awon esun marun o din ni ogofa ti won fi kan won o ti o wa sele ni ko le ti so nigbati oluko ni enzo mareska to wa sagba bolu e ti won foju reju fun igba kokko leyin ti orin ni ti mule lori yi pe oro won ti loyi loto awon kan lo soju re ba won sugbon fi folding ati yato esemeyo ameji o lo sojo lere aba won awon si lo afani ninu aye egbegbe bolu ti man city lati gbaradi siwaju bi wo se kora wonjo ni ojobo yin o ni ojo merin ere ta soro re lagbon ise kikan ni ipele ti light heavyweight ori loko be wite ka yo lopin ose nigba to koju omo rere alan to fi ose la se bugbe to fi se bujoko ye iyen kono walas oro e yi wotan tori po lo bere daada mo gba ti o fi di ipele meta to pari ija na lati ipele elekeje o yi wotan ti wite ka to ti rale emu awon lopin re yi to ti sele o je kori oko yo ni won se so pe ija na pari pelu iforikori awon adajo mecheta 170-111 160-112 150-113 o na ni won ko sori card laraja o na o ni ti Bilal Fawaz to o tu joko le ban te ti British and Commonwealth super welterweight title ninu ja to ja pelu Etan James a le ti lo jere je ndo lagbese kikan le kan si tori pe e ri igbe ti otun kan to ba di osu to nbo ni pa ri gbagan kan ni Magdeburg lori ede Germany tori pe omobirin arewa mo rede Germany dirijo ni ti mo so ni patati ara Germany eleyi ti won ni lodun 2022 olo mejo rewa julo ni orede Germany o fe para bure wa bayi tori onisi ati gba keke olu fe pada si bayi o ti ni ohun pada si n to wu won lokan lati kekere tele tele nigba gbigbe yobo si agbon ise kikan boya ipele ti flyweight lo ti bere looto laye amateur sugbon niba emi o ti ni eri lori ipele ti o ti jasuwe ti fi die mole ipe omobirin na yo ja ni osu to nbo ni Magdeburg yen gege bi akosemose elese ku bi ojo ladun 2007-2009 o ti fi re ni ipele ti flyweight eje ka bi ode to sele lola bakan na ni ilu Eko ati miss on the one eyan la wa na lo jole pa na on the 10 evi ija kan bo ti o ba ti fo mi nkun ma gbianju e amọ ni osu yi omi tun bo nba riga o bembe a mu kan be lagbara olohun o bembe a mu kan be lagbara olohun to ba ti bo sojo ti o rorun ki olu e ma ba ja faabu gbogbo e na lo amọ lo lu badan na lo ja nbe o lati bi bayi won lo ja ni Eko yen iru to koja ta lo Ibrahim Rashid Idowu o wa lara won ti won ja ni ojo yen ni ilu Eko amọ eleyi na boya ki nbe okay apata roro na ma ja ninu ti bariga yen gbogbo abọ ti ba ti lori e ajo ma mo lori ikori ta wa 32 FM 94.9 Laughter House Premier Imokola Ilubadan abimola na bi lori ko first crystal awon yan mi na benu okuru
1: akin ko mi do lapo nkin yin kabo so ito ge fun ti ko le to ni ma babo
2: rafa wa nba ile ko temi mi na kin kabo lo so ito wa ni role e ma babo
3: islami olajimo ke bi sawe ile ko temi e kabo so ya ko so
0: ito alright ko to ri pa lo joja ka bu oro na loju dada je mi atodo rafa
2: atokun
0: Erasan.
2: Yes, sir.
0: O ma pass mogan?
2: Ben, sir.
0: Interview kekere to se foro rado lo tuba yun ba yen. O ni lori program lale yi, lori alagbada yen. Mi ba ti so pe ma lali George ibi to ku si. Ma je ko mo. E ti ke fi yan da fe gbo ri pe boya iyen pe Yoruba ni to wa so professor si lapaja so mo to fe bere nu e. To fe ba lenu e. But for Morgan, I suppose you want to expose the judge, Jesus.
2: Yeah.
0: What is your road career? Have you judged your road career? To your people, to your people, to your people, to make be said to my attacker.
2: In go to am be ni pe se n pe PS one guys won ati Ronaldo le so ke bo ya won jo wa n pe eyan atata jo ni awon mejeji nbe nko to so pe o ma be kale nipa ojo Jesus o le ti lo sise awon ise wadi kan nipa abi ko won atawa ko nkan ti jo so ro ki yen ti pada explain fun ja pe nkan ti Ronaldo je ko yo alose to koja ni pe ohun si ma pada fi oti toro nkan to wa n bi oro yen ohun si ma pada fi sita so o se se ko je pa akun na ti mo pa abi pe ko je ko ti gbo nipa nkan to sele lo fi wa tupo ma pada tu keke o jade nbo ka wa ni so ka wa gbo nkan to na ma so ati take nkan temi ko mo ni pe opinion te lo ma so nipa nkan to sele yi nkan to sele la mina do ati olukona ati awon national team won ayin awon lo se wa te poko je ti fi be won sita si gbo nkan nkan ta kan gbo so pe nkan to ni royin ba so nkan to won iwe won ba gbe won na ni a ma so pe okay nkan ta ri a le so pe bi ja nkan ba lo sele do awon kokan wa glaring to won ju to won so wa pe nkan ba sele npe won ni ko lo won mo po abi nkan kan ba je pe nkan bi nkan to sele abi nkan be so o possible ko yin kan be yen ko ma se laarin osu gbon kan to wa be ni pe nkan ta ri ni pe oluko ni ti je ko je wa pe gbon fe fe se won se ta fe gba yi kin se gbe wa start alawo ko start alawo ko je pada gbe ewe o pada gbe jade nigba to pada go go kan te pe won je pada so pe offside ni so elekeji o bench te po je wa jo se fire bus nkan ti oluko ni gba le ro pe n pe o ki nkan ti pe plan ti mo ni pe mi le start enu fe se won se yi ko je pada gbe wole aye ti n po ni pe ko warm up so won yan le ma so pe boya pe wi warm up to ni ko warm up pe ko je tu pada gbe wole n po fi tabuko Cristiano Ronaldo ni nko to wa be ni oluko ni le ni tactics e aye le ma so pe Ronaldo o deserve lati bi better treatment ninu ko national team o
0: ri da je pe ka to loju oja ladies and gentlemen eh won layo lati kede fun yi pe my invisible producer studio kamadara for site bi beji awon ta ro pe bi su na gbe kiri ase rocket launcher ni benu apo abi beji o mi beji mo ti gbe kan wa na congratulations o olorun awon la da si lagba olorin yen leyin ibe ta lo tuku leyin ibe to tu wa ku merin me olorun da won si o won to loruko iko ni fi kan le lo aro sojo ta pada bo 32 fm 94.9 e ku gale

0: 32 FM 94.9.
1: Oòrùn dídùn tó peléke, kí ló ń sí ọ̀rẹ́ mi? Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o. Ìtọ́wò yìí yọrantí, kí ló wà nú ẹ̀? Adìẹ ló di gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles. Bẹ́ẹ̀ ni o, noodles aládùn ti wa, èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ ló di gidi. Ó sì ní eré àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
2: Láwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ti sẹ́yé bẹ́ẹ̀ náà la láwọn àwòrán mẹkáníìkì
3: GMF Auto Services Limited.
2: Bóyá ẹ̀ tí ìdébẹ̀ wò ní ọjẹ́ mọ̀ pọ́mọ́nà mọ̀ pa. Àwọn erin lákàtàbù irinṣẹ́ ni ó dàgnọ́ọ̀sì mọ́tò yín kẹ́sẹ̀ bí wọ́n ti máa fẹnu fapò sórí tabureto. Wait and get ni kò ní lọ kábọ̀ tí machine bá ti ń discover problem. Láwọn fix ẹ̀ lọ́wọ́ kan torí gbogbo original spare part ń bẹ̀ lẹ̀ bíbá. Àwọn alálàlù àtàwọn

0: Hello. Hello.
1: Ọjọ́ yẹn àdálẹ́.
0: Aláma mi, ọmọdéjì méje ń dàgbà náà.
1: Mr. Prof ni látòrí.
0: Ẹ káàbọ̀ sà.
1: Ẹ jọ sọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ Ronaldo Messi. Kí ni ó tó jẹ́ pé àwọn fáǹsì mi ò kì í fẹ́ gbò sọ̀rọ̀? Ifu àwọn pọ́ndìtì ní ìgbà wà tó wúwo máa hàjì fún láti
0: sọ̀rọ̀. Kì í ṣe dandan. Kì í ṣe dandan.
1: Ẹ sà. Ẹ ṣe bí gbọ́ àwọn èèyàn ni kwẹ́sẹ̀ kan pé gbogbo omi tó Ronaldo ti play láyé yàtọ̀ sí Sporting Lisbon, èwo ni òfin jàpó mẹ́rin? Ìjà ló máa ń fi kúrò everywhere. All because of that success. I appreciate success here. But when there is time for you to leave, you leave. Àwọn kan bọ́ jẹ sí ìyẹlẹ̀ fún náà wọ ni náà. Àwọn ọ̀dọ́ ọ̀dà arúgbó síbẹ̀. Ẹ wo sà.
0: Ẹ ṣe o. Ọlọ́run wọ ọmọ wa, Ọlọ́run dá sí otáyé kẹ́hìndé. Ejí òfin ni ni èèyàn wa lára, Ọlọ́run ó ṣe. Lára tọ́lọ́run ti ṣe náà ni pé èmi ó gbé kan. Èmi tọ́lọ́run ṣe fún tí mò ń wo broiler tó fi ń wọ December tá a ti fi ṣe Christmas. Ẹ̀yìn wa nílé wọ ọmọ. Èsì tọ́jú etí edé lẹ́bù tí mo fẹ́ gangan, a ti mú gun wọ́ta. Mrs. Lamini rèé o. Congratulations, Aba, Ọlọ́run wà pọ̀.
2: Tó bá ti rí bọ́ bí mo kọ ìyẹn náà ti ń bèrè kébí
0: ọjọ́ bí mo. Ìka máa jẹ́ amáká. Kí ni ká sọ ìkejì a máa jẹ́ nnẹ̀ka àbí nnẹ̀nà.
2: Lájọ́ òkúlẹ̀ kó má rí padà, bọ́ bí mo ní ọwọ́ rọ fẹ́.
0: Amẹ́ amẹ́.
2: Gbogbo ewu tó ń bẹ lájọ́ òkúlẹ̀ kó má má jáde kó kọ́mọ kémi
0: màmá. Báwo tí ń wo ikùn mo ní ha àgbárí Ọlọ́run. Ọmọ pọ̀nù kìíní. Ẹkùn. Orí RBG ayé. Pẹ̀lú ògo náà ti darapọ̀ lọ́kàn. Orí rẹ̀ ò jiná. A ti ti lé mi nù. Ìwọ náà kó wú ìsìlá. Kó wá yẹ pé kóbìnrin méjì rẹ̀ tún bí tèmi dáadọ́. A ti rí bí bẹ́ẹ̀ ti wúrú. A máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọjọ́ ìgbé lọ.

0: àwọn tó bá wá bi laughter fest lánà nìkan lọ lè mọ̀ tún mọ torí yìí ń sọ ìwọ tó bá ti wá o ti miss
1: gbogbo ayé mọ nàìjíríà
0: gbogbo ayé ló wá bẹ̀ lánà náà wá jíjó saheed
1: bí ọlọ́run wà
0: àwọn ajíjó ọba orin saheed on papa ẹ wá wo bí gbogbo ẹ ṣiṣẹ kuru kẹkẹ lánà gbogbo saheed ó fi wọlé gbogbo ẹ wá dà gbà jẹ pé kò wá síyàn mọ láyé gbogbo èèyàn tí ń bẹ láyé ogun wọn á kó ra àwọn jose race course àfi tíátà lánà láti 2fm nìkan náà ló tó bẹ̀ tó lè ṣe bẹ́ẹ̀.
1: ọmọ ṣókí nílé dé kan gbogbo àtọ́sọ́nù mo ṣe bá mo tún ṣàwò
0: gbogbo ẹ̀yìn tẹ́ dúró wọ́wọ́ ọ̀wọ́ lẹ́gbẹ̀ẹ́ mi ṣé mo ṣéèfù ṣá.
1: lẹ́tọ̀ ni wọ́n rọ̀.
0: wàá gbé tí ń gbèrè pàdé olókùn mọ́ gbèrè pàdé olókùn.

0: gbogbo àwọn olùkọ́ káàkiri àgbáńlá ayé. A celebrate yin o. Láì sí olùkọ́ kò lè sí lecturer. Láì sí olùkọ́ kò lè sí doctor. Láì sí olùkọ́ kò lè sí àwa tá ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́.
1: Without teachers, there's no lawyer.
0: Without teachers, there's no lawyer. Láì sí àwọn olùkọ́ kò lè sí gbogbo profession yòókù láyé. Èèyàn kan náà ni ó kọ́ ẹnìkan tí ó fi dẹ́pẹ́ ẹnìkan náà tún lè kọ́ ẹnìkan. Iṣẹ́ làwọn teacher ń ṣe o.
2: Iṣẹ́ ni wọ́n ṣe.
0: Láì sí teacher.
1: Iṣẹ́ ni teacher ń ṣe o.
0: Kí máa fi léyìí náà kí máa fi wọ́n kí.

0: bá ń pe ẹ̀yin òbí àtàlágbàtọ́. Ṣé ẹ súnmọ́ ẹ̀dí ẹ̀ka rédíò yín? Àjọlọ́rọ̀ tájọ sọ. Ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kaṣọ wálé. Ẹ rojú olè ẹ̀ mú.
1: We say thank you for the love you show us.
0: Ṣé ẹ mọ ọ̀rọ̀ rẹ tọmọ yín bá rìn?
1: Thank you for making us strong.
0: Ẹ jẹ́ ń lọ ṣèkéde àtìpolówó ọjà nígbà ń bá wa padà dé. A wà wọnú tá a mú wá sáàjọba ara pẹ̀kẹ́lù lọ́sàn-án nírọ̀lẹ́
1: yìí.
0: Ìkànnì 32 FM 94.9 lẹ́ ń gbọ́. Laughter House lákalẹ̀ sí Premier League ní Mọ́kànlá.

ọpọlọpọ ọmọ ló jẹ pé gbogbo nǹkan tó ń lò ń gbà mí òun kọ lónìí ìn táwọn òbí ti ẹ̀rọ àfún gan kò tẹ lọ́rùn ọmọ ọlọ́mọ tẹlòmíì ló ń mú wálé láti skul tó dẹ́ táwọn òbí ò dẹ̀ mọ̀ àwọn ọmọ kan wà jẹ́ pé wọ́n ti ya pàpà ń dodo tó jẹ́ pé ìwà míì ni wọ́n wù nílé ìwà míì ni wọ́n wù níta òun mo fi ń sọ pé sẹ́yìn òbí tẹ̀ máa ń bi àwọn ọmọ yín wò ní skul lẹ́ẹ̀kọ̀ọ̀kan

lọ́rẹ̀ burúkú lọmọ yín bá rìn ni. Àbí tó affect ẹ̀ positively. Àwọn àgbà bọ̀ wọ́n nílò àti kẹsẹ̀ rọ̀dé. Ọmọ tá a bá kọ́ ní ògbélé tá a kọ́ta. Kò sí tọ́mọ bó lè gbàdàgbà tó láyé. Ọmọ náà ni ó sì mọ jẹ́ lọ́wọ́ àwọn òbí ẹ̀. Ẹ̀yin òbí ọmọ yín mú fóònù olówó iyebíye wálé. Bẹ́ ẹ sì mọ̀ pé yín kọ́ lè ra fóònù yẹn fún. Ẹ̀ sì fijọ́ kan bèrè pé bo ló ti rí fóònù tó ń lò yìí.

ẹ má sì gbọ́ o mi ò sọ pé ọmọ máa lo fóònù tó wó lé olówó iyebíye àmọ́ tó bá jẹ́ pé ọmọ tó sì wà lábẹ́ ẹyin tí ń kaṣọ wálé àwọn aṣọ olówó iyebíye tí ń mú fóònù olówó iyebíye wálé tẹ́ọ̀ sì béèrè pé bo ló ti rí láì níṣẹ́ kan lọ́wọ́ ṣé ẹ mọ ọ̀rọ̀ rẹ tó ń bá rìn ṣe mọ ibi tó ń rìn sí ilé ẹ̀kọ́ tẹ́ ẹ ràn gan ṣe mọ bóyá ń lọ ṣe mọ bóyá ń ṣe ń tẹ́ ẹni kó lọ ṣe ń bẹ̀ mo wo fọ́nrán kan lójú òpó ayé ààrẹ ìlújára ń jọ̀wọ́ àwọn ọmọ ọ̀hún ọmọ méjì ni àwọn ọmọ secondary school méjì nígbà tí ń bá wò dáadáa bóyá wọ́n wà lẹ́sẹ̀ two àbẹ́ sẹ́ three láwọn ọmọ tí mò ń sọ yìí ọ̀rẹ́ làwọn méjèèjì wọ́n ti wá jọ bára wọn sọ̀rọ̀ pé nígbà tá a bá ṣe tán ní school àjọ débi báyìí báyìí o kí n tó fẹ́ lọ síbi tí wọ́n lọ sí ẹ̀yin òbí ẹ̀mọ̀ níṣẹ́ láti ṣe wọ́n lọ́mọ tá a bá kọ́ ní ògbélé tá a bá kọ́ tà àwọn ọmọ yìí nígbà tí wọ́n kú ní school táwọn méjèèjì jọ ń lọ ibi tí wọ́n lọ ní tí wọ́n fẹ́ lọ ṣe àgbàlagbà míì gan ò ní máìndì àti lọ sọ pé òun fẹ́ ṣe irú rẹ̀ káwọn ọmọ secondary school ti mọ gbé mọ̀rán páwọn fẹ́ ṣẹ́ṣú ọlá wọn fẹ́ ṣẹ́ṣú owó wọn fẹ́ ṣẹ́ṣú owó wọn fẹ́ lówó lọ́wọ́ òjijì láì ṣiṣẹ́ kankan bàbá ọmọ irú ọ̀rẹ́ wo lọmọ yín bá rìn nígbà tán wá débi tán ń lọ tán ti fẹ́ lọ ṣẹ́ṣú owó yìí kí ni tó ṣẹlẹ̀ ọ̀rẹ́ méjèèjì wọ́n ti finú tanra wọn bàbá ti débẹ̀ ìta fẹ́ẹ̀sì náà lájọsọpá fẹ́ẹ̀sì o láì mọ̀ pé kan ti ní kejì sínú kọ́rẹ́ ní kejì rẹ̀ sínú pé òun lé ó ní sínú pé nígbà tá a bá débẹ̀ o oṣù ọ̀la la fẹ́ lọ ṣe o àmì mi ní intention àti lò wọ́ tí kejì ò sì mọ̀ ìgbà wọn débi tán ti fẹ́ lọ ṣẹ́ṣú ọ̀la yìí wọ́n ti ṣe gbogbo ohun tó yẹ kán ṣe ó di kán ṣe gbogbo nǹkan tó pákù nǹkan péré tẹ náà ṣẹ́kù tó fẹ́ ṣe ló wá di pé ta ni ó fira rẹ̀ lẹ́fẹ̀ẹ́ nìkan náà àwọn méjèèjì ẹnìkan péré ló láǹfààní àti ṣe táwọn méjèèjì fẹ́ lọ ṣe ọ̀rẹ́ kejì tó sọ fọ́rẹ́ rẹ̀ pé káwọn jọ lọ ṣẹ́ṣú ọ̀la yìí òun ti mọ tó fẹ́ ṣe nínú ara tiẹ̀ ó tàn kejì lọ ni kó lè ba àárín tó fẹ́ ṣe ṣe nígbà tán débẹ̀ ọ̀rọ̀ òjọra wọn mọ́ ọ̀rọ̀ yí padà láàrin àwọn méjèèjì ó wá di pọ́ rẹ̀ wá ń lé ọ̀rẹ́ ọwọ́n ń bára wọn jà lórí pé ìwọ ni mo fẹ́ lò èmi mo fẹ́ ṣe kinní ìwọ ni mo fẹ́ lò ìdàṣà àbẹ́lẹ̀ láàrin àwọn méjèèjì tó di bébi pé wọ́n ń fàdá léra wọn kiri kí n má fọ̀rọ̀ gùn ohun tí àwọn méjèèjì fẹ́ lọ ṣe níjọ́ náà lọ́hùn wọn ò padà jọ rí ṣe o torí kò sẹ́ni tí ó fira rẹ̀ lẹ́nu àwọn méjèèjì láti jẹ́ pé kẹ́nìkan kó fi lè fòun fi ṣẹ́ṣú ọ̀la níbo là ń bá sòsáyẹ́tì wá rè ọmọ secondary school kan ti mọ́ ọ ní máìdí páwọn fẹ́ ṣẹ́ṣú ọ̀la láì tí ì ṣiṣẹ́ kankan wọ́n fẹ́ lo àwọn fóònù ńláńlá olówó iyebíye nígbà àwọn ọmọ àwọn méjèèjì yìí tán fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ibẹ̀ náà ti jọ yẹ́wọ́ pé àwọn fẹ́ lọ ṣẹ́ṣú ọ̀la ní tí kejì wá ní lọ́kàn pé òun ní intention àti lu ọ̀rẹ́ òun láti fi ṣẹ́ṣú ọ̀la lòun fi tàn wá síbi táwọn ti ń lọ fẹ́ ṣẹ́ṣú ọ̀la yìí dádì ṣe mọ̀ rẹ́ tọ́mọ yín bá rìn gbogbo mo fẹ́ lo fóònù ńláńlá láì ṣiṣẹ́ kankan lọ́wọ́ ẹ má sì mí gbọ́ omi sọ pé àwọn tó ń ṣiṣẹ́ tó lẹ́gìtì wọn ò sí o láti fi ra fóònù ńláńlá tí wọ́n fẹ́ lò àbí mi ò sọ pé àwọn tó ń ṣiṣẹ́ tó lẹ́gìtì wà tó jẹ́ pé wọn tí wọ́n látàn lówó lọ́wọ́ láti fi ra aṣọ ńláńlá tó wù wọ́n àwọn ọ̀dọ́ ń bẹ lóríṣiríṣi tó jẹ́ pé wọ́n ní intention àti ṣiṣẹ́ àmọ́ kò sí ní tí wọ́n fẹ́ ṣe.

aláwọn ọ̀dọ́ tí wọ́n níṣẹ́ tó dájú lọ́wọ́ tán lè fi ra tó bá wù lásìkò tó bá wù bẹ́ẹ̀ aláwọn tó jẹ́ pé wọn ò níṣẹ́ kan pàtó tí wọ́n ń ṣe àmọ́ tí wọ́n ń lo àwọn nǹkan lówó iyebíye. Wọ́n fẹ́ live lifestyle tó ṣá proper. Wọ́n fẹ́ live lifestyle tó high. Bẹ́ẹ̀ níṣẹ́ kan pàtó lọ́wọ́. Bẹ́ẹ̀ àwọn ọmọ obìnrin náà. Gbogbo ẹni tó bá ti bímọ láyé ọlọ́run sì àti fún wa tọ́ ni àtọmọkùnrin àtọmọbìn àníkọ́lọ́run sì àti fún wa tọ́ ni ọgbọ́n àti mọ àtòyé tá a fi tọ́ àwọn ọmọ yìí tí wọ́n fi láyé já ọlọ́run má fi wọ́n wa o kò sí gbogbo ìgbà tó bá já láyé tó jẹ́ pé ìyá ọmọ bá ti wà kò sí ọkùnrin sóbìnrin ni ọlọ́run sì àti fún wa tọ́ ni. Àmọ́ ẹni tí mò ń gbìyànjú àti sọ ni wípé ọ̀rẹ́ lè nípa púpọ̀ lórí ọmọ ju tí òbí lè lérò lọ. Ọ̀rọ̀ ẹ̀mí gun mọ́tò bíbí náà fẹ́ gun mọ́tò. Lágbájá ń waṣọ tó wù ó ń waṣọ olówó iyebíye èmi náà fẹ́ waṣọ olówó.

0: Ṣẹ́gun Ṣìgó. Lójú òpó ti Facebook.
1: Ọba wa olóore, a ṣe fa. Kàbíyèsí kábí.
0: 32FM 949 fẹ̀yìn ẹ̀.
1: Wẹ́pùn jí ó fà, tó bá wà lọ́wọ́ ta.
0: Ó ní lójú òpó ti Facebook tẹ́ láǹfààní àti fi ìfẹ́lẹ́wọ́ ti yín síbẹ̀. Hello somebody, ta ló ń bẹ́ẹ̀ o? Hello, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè o.
2: Hello.
0: Hello, ẹ kúrọ̀ lẹ́ o.
2: Ẹ kúrọ̀ lẹ́.
0: Ẹ kúrọ̀ lẹ́ o, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. Wọ́n mi Elizabeth kọ́ yìí.
2: Èmi náà ní o.
0: Hey, ẹ kúrọ̀ lẹ́ ma.
2: Ẹ kúrọ̀ lẹ́ pẹ̀lẹ́ sa ẹ ti ṣẹ́.
0: Yes, ma.
2: Ẹ kọ̀ ní sẹ́mi o.
0: Àmì o, àmì Ọlọ́run.
2: Ẹ pẹ̀lẹ́, àwọn ṣe gbúrọ̀ bí wa.
0: Wọ́n ń bẹ láyọ̀ àtàláfíà.
2: Ọlọ́run ṣeun.
0: Yes, ma.
2: Ntẹ ni kájásí yìí, ọwọ́ òbí ló pọ̀ sí ní tòótọ́.
0: Ọwọ́ òbí ni.
2: Ṣé ń ṣàlàyé látàárọ̀ yẹn, bó ṣe rí gan lẹ ṣe sọ yẹn. Ìsítí ni kólúkúlùkù kó mu tó bá kàn níbẹ̀ ni. Òbí mi ò kí ẹ̀. Alóbí mi ìsọ̀lágo márùn-ún ni ó ti dọmọ́ lẹ̀. Ó tún dago mẹ́wàá kó tó wọlé.
0: Àwọn ọmọ gan ti sun.
2: Bẹ́ẹ̀ ni bí ìgbà téèyàn fọjú alẹ́ rẹ̀ tàfàlà ni tó ń fọjú alẹ́ ẹ̀ ṣeré. Ọmọ tá a kọ.
0: Ní ògbélé tá a bá kọ́ tà. Mami Elizabeth.
2: Èyí tẹ ẹranjú méjèèjì sílẹ̀ fún gan. Tẹ́ ń sọ wọn lọ́wọ́ lẹ́sẹ̀ gan. Wọ́n fẹ́ gbé gbèsè tí ò yẹ.
0: Ṣùgbọ́n
2: torí fẹ́ ẹran ẹjọ ẹranjú tẹ tá ń sọ wọn tẹ tá ń wọ́n bá kúrú kẹ bá wọn kúrú tán ga kẹ bá wọn ga. Òun ló ń lọ ṣé bẹ́ẹ̀ ti ẹ̀ bọ́dà ẹ̀ mọ bó ṣe ń nífẹ̀ẹ́ mọ bó ṣe ń rìn ń tẹ́gbẹ́kẹ́gbẹ́ fi mọ wọlé ni ọpọlọ yín ò ní dàrú.
0: Àmì ẹ ṣeun o.
2: Ẹ rí mi sọ.
0: Àmì o, Mami Elizabeth látọjọ, ẹ ṣeun o. Hello, orúkọ yín àti ibi tí ń pè o. Hello. Hey, hey.

0: ọmọ tí ò níṣẹ́ lọ́wọ́ tí ń gbé àwọn nǹkan ńláńlá. Hello somebody.
1: Hello.
0: Hello, ẹ kúrò lẹ́wọ̀ orúkọ yín àti ibi tẹ́ ti ń gbé o.
1: Kẹ́lẹ́ alàgbàtọ̀ sọ̀rọ̀ tẹ́yìn.
0: Ẹyin o.
1: Ọ̀rọ̀ tó gùn ni. Ọ̀rọ̀ tó gùn sí ìlọ́pẹ̀yìn.
0: Okay.
1: Ṣé olè lè mú olè? Ẹ rí olè kò mú lè
0: yìí.
1: Olè olè mú lè.
0: Olè olè mú lè.
2: Ìyá ìdíṣẹ́ẹ̀tì náà ni lẹ́ẹ̀kan. Ṣẹ̀rí lóòótọ́ bàbá tí gbogbo ẹ̀ náà lálejì lórí ìjọba. Lóòótọ́ ìjọba yìí ya mọ̀ bí pé ìjọba tó lágbára ni. Gbójúṣe òbí. Ṣéjọba ló bá wa bímọ ni. Ànójúṣe yín lórí àwọn ọmọ. Ẹ mójú táwọn ọmọ yìí kán mọ́ jọ ọmọ fọ́mọ. Bó tilẹ̀ wù kó yìí ìlú ó le tó ẹ ṣàbójútó wọn náà ni. Ọmọ tẹ yorùbá kọ ló gbé létọ akọta.
0: Ẹyin àgbà náà lẹ wí bẹẹ.
2: Ìwé ìwé ìgbà lẹ́yìn ìwé ọ̀la nà án.
0: Ọlọ́run kò ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n bá tó ti mọ ká tó wá. Ojúṣe òbí ó ṣe kókó. Àtọ̀dọ́mọ òun ni yàrá bí. Ẹ má gbàgbé. Bàbá tó mọ jẹ́. Dádì iṣẹ́ ọmọ ọ̀rọ̀ ẹ tọ́mọ yín ń bá rìn. Ọlọ́run tó ti mọ. Mọ́mí iṣẹ́ ọmọ ọ̀rọ̀ ẹ tọ́mọ yín ń bá rìn. Ẹ má gbàgbé tí mo sọ o. Ìsọpá àwọn tí ń ṣiṣẹ́ tán lè fi ra gbogbo tí wọ́n nílò yìí ò sí o. Àwọn ọ̀dọ́ tí ń ṣiṣẹ́ tí wọ́n lè fi ra fóònù olówó iyebíire, aṣọ olówó iyebíire aláràǹbarà tí wọ́n fẹ́ ó wà o. Àmọ́ àwọn tí wọn wà níṣẹ́ kan tí wọn lábọ̀. Náà lè sọ pé iṣẹ́ kan bá ipa tó ni wọ́n ń ṣe tán sì ń lo fóònù olówó ńláńlá olówó iyebíye. Kí ni ká ti ṣèyí ò sí. Ẹ̀lú orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. Ẹ kúrò lẹ́ o, ẹ bá mú ká máa ń kóbó.
3: Orúkọ mi ni Umar Salam láti Mọ̀dínlé.
0: Láti Mọ̀lété.
3: Mọ̀dínà.
0: Mọ̀dínà ilé kúrò.
3: Ẹ̀yìn. Bí ẹ lọ́wọ́ ìjọba púpọ̀ lọ́wọ́ àwọn òbí.
0: Púpọ̀ lọ́wọ́ àwọn òbí. Ẹ̀mi náà sọ bẹ́ẹ̀. Ẹyin o.
3: Tí wẹ̀ òru.
0: Tí wẹ̀
3: lóru lóru. Kí ni ìtumọ̀ àwẹ̀?
0: Ó fẹ́ lọ fọ́ra
3: ni. Tí o sọ́wọ́ rẹ̀ tí ìtò tó bẹ́ẹ̀ fi gọ̀ọ̀gàn fà. Mú àtọ̀bọ̀ wá di wàhálà tí mo rọrùn. Ṣé ìjọba ní ọmọ sọ́rọ̀ àbóbì? Ẹ mọ iye wọn ló ti jáwé.
0: Ṣé
3: ìjọba ní bá wọn tọ́jú ẹ̀ ní ìsìn?
0: Mo ti mú.
3: Ṣé ìbáduko tó kọ̀rọ̀ yàrá rẹ̀ ṣe rí? Kọ́ tẹ́lẹ̀rì rẹ̀ dáadáa kó lè sọ rẹ̀ lọ́jọ́ alẹ́.
0: O ti yé mi, ẹ ṣeun o. Ẹ dẹ́ mọ fẹ́lẹ́ ìṣe lọ. Abdulsalam Adigun lóko tèmi MC Banti láńlọ́ọ̀dù. Kọ́ńkálukú tún kọ̀rọ̀ yàrá tiẹ̀ ṣe. Wọn ò fi ń sínú ìbànújẹ́ o. Bẹ́ẹ̀ wọn ò ní bá inú nínú ìbànújẹ́. Títí ìgbà míì tá ò tún mọ́ ọ pàdé. Ẹ máa gbé ìkànnì 2 FM dáadáa o. Ó dàrọ́ o.

0: balẹ̀.
1: Ọkọ mi.
2: Ìyàwó mi alálùbáríkà.
1: Ọkọ mi.
2: Ìyá ará àdúgbò.
1: Ẹni bí ọkọ mi.
2: Ìfẹ́ ayé mi.
1: I chief Paronto.
2: Koríkòsùn ayé mi ló jókòó tì mí.
1: Fúchọ̀ mi.
2: Ìgbésẹ̀ ayé mi.
1: Ìròrí mi ọpọlọ mi.
2: Era sun mo fẹ́ fi ayé mi pò, ń bá wú ìyàwó mi ni kí n fi ayé mi pò.
1: Mo dẹ̀ ń lò dáadáa.
2: Bẹ́ẹ̀ni, ọ̀nìyàn tún gbọ́dọ̀ lójú yé lọ aya mi. Àfọ̀ní bá fẹ́ pẹ́ gan.
1: Sori, ọkọ mi tẹ̀ ń wò é.
2: Gbogbo àdúgbò, mo bá mi kọjá lọ tọmọdé tàgbà na máa wù mí na máa mirí.
1: Wọ́n gbọ́dọ̀.
2: A máa wò pé bí eye ìjọkọ ẹni. Kọlọ́run jẹ́ kí èjì àlè ẹni.
1: Subatek jáde síta, à ń sọ̀rọ̀ lọ́wọ́.
2: Subatek jọ.
1: Jáde.
2: Oní èsọ̀rọ̀ yan ọmọdé jọ.
1: Jáde síta.
2: Ó ní rísìn.
1: À ń sọ̀rọ̀ lọ́wọ́.
2: Bọ́rá rẹ̀ lé.
1: No.
2: Èmi àti yan ọlọ́pàá ìyá gan kú àti dọ̀rẹ́. Ọ̀nì mo bá dẹ̀ yìí kan gbé. À ń gbé.
1: Inspector ọlọ́pàá yanyan lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Bẹ́ẹ̀ni.
1: Bàbá ọkọ mi ni. Bradisu.
2: Bọ̀dádìsù ọmọ ulẹ́ṣà ni.
1: Ṣọgbọ́.
2: Ọ̀gá ọlọ́pàá ni.
1: Bẹ́ẹ̀ni.
2: Bàbá rẹ̀ àti bàbá mi, bàbá mi náà bí kan tán, bí bàbá rẹ̀ tẹ̀lé.
1: Ṣé o ti gbọ́? Ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀.
2: Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni. Ìjọ ń torí Ọlọ́run Subatek-i.
1: Bọ̀dádì ọ̀dọ́ wa ni Bradisu wà lánàá.
2: Bẹ́ẹ̀ni ibẹ̀ ló ti jàmàlà.
1: Bẹ́ẹ̀ni.
2: Àtọbẹ̀ ńlá.
1: Bẹ́ẹ̀ni.
2: Aláṣepọ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: Wà á rí pé ó dúdú èmi náà dúdú.
1: Bẹ́ẹ̀ ìgbà tí wọ́n tún lọ. Wọ́n ní pé kí n tún bá wọ bùdí ẹ̀ sínú ke.
2: Bẹ́ẹ̀ni ìyàwó.
1: Gbẹ̀ngà Fádé yìí ó tẹ̀lé wọn.
2: Òun ló ṣe ọ́ dìlé.
1: Bẹ́ẹ̀ni.
2: Òun ló wà nínú Helios White kó bá mọ̀ pé
1: mo mi sọ. Kókó lè mọ̀.
2: So mo bá mi sọ̀rọ̀ jọ nítorí Ọlọ́run Subatek mọ́ kó bára rẹ̀.
1: Ṣé orí kó lọ jókòó Mr. Money ṣé yẹ ń sìn yìí.
2: Parapamọ́ kò ṣe bí gbọ̀nba yóò sí ní bẹ́ẹ̀ ni.
1: Lemak ìwọ náà ṣé yẹ ń sìn yìí because ọmọ kékeré ni gbogbo yín.
2: Èsùn ìmọ̀.
1: Mo sọ
2: ni pé wa láti wá kọ́ yín lẹ́kọ̀ọ́ ni.
1: Ọ̀gá ìgbọ́ ọlọ́pàá pátápátá lórílẹ̀-èdè Nàìjíríà sẹ́. Ilé wa náà wà lálẹ́ ìjẹta.
2: Ṣùgbọ́rọ̀.
1: Ọ̀dọ̀ wa náà sùn lálẹ́ ìjẹta stroke alian. Wọ́n wá bọ́kọ mi ni.
2: Bẹ́ẹ̀ni.
1: Ilé aláṣepọ̀ la ṣe fún wọn.
2: Ọ̀ní bá dé àsọ pé òun fẹ́ dúró síwájú èmi àti ìyàwó. Ìjà Ọlọ́run wà o. Ìjà Ọlọ́run wà ẹlẹ́mi mẹ́fà. Ibi ìkórè àlọ́nánà. Ẹlẹ́mi mẹ́fà náà kìlọ̀ fún mi. Ọyìn ìyàwó mi, ọyìn òun ẹlẹ́gẹ́ ni.
1: Bẹ́ẹ̀ni.
2: Mi kàn tó sọ lèmi gan ti mọ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọyìn kí mi mọ́ gbé láyà gbígbóná.
1: O ṣí ọkọ mi.
2: Ọyìn kí mi mọ́ fòrú ẹ̀mí rẹ̀.
1: O ṣí ọkọ mi.
2: Ọyìn òun bá ti fẹ́, ọyìn òní kí mi a ṣe.
1: O ṣí ọkọ mi.
2: Ohun Ọlọ́run ni mo gbọ́.
1: Bẹ́ẹ̀ni.
2: Ó bá jóhun ọ̀nìyàn ni mo gbọ́.
1: Àwọn èèyàn wo.
2: Màá ti fìyàwó mi sílẹ̀.
1: Ó ti ẹ̀ dẹ̀ mọ́ Subatek yẹn. Ọlọ́tẹ̀.
2: Lúgbẹ̀ ẹlẹ́mi gan rí mi náà náà ẹlẹ́mi yìí ọ̀rọ̀ mi ti dayọ̀.
1: Olúwa ó ṣe.
2: Ẹlẹ́mi tún sọ yí ọjọ́ ọ̀la mi inú ọ̀gbà mo bá sì wà pẹ̀lú ìyàwó mi.
1: Ó tiẹ̀ ti da.
2: Yí ọjọ́ ọ̀la mi ti da.
1: Ó ti da jù.
2: Kí mi a sùn, kí mi a jí, kí mi mọ́ ṣiṣẹ́ mọ́.
1: O ṣe ọkọ mi.
2: Ìmà lógo.
1: Iṣẹ́ báwo.
2: Ìdángótè gan a mú sati ta.
1: Bẹ́ẹ̀ni.
2: Sàbúrẹ́ wá sọ́dọ̀ mi.
1: Bẹ́ẹ̀ni tá sóye yí bá. Sọyẹ yín.
2: Gbẹ́kẹ̀lé rè ni.
1: Níbi tí Ọlọ́run ṣàánú ọkọ mi dé, ọkọ mi tó kọ́ Ṣáídì Òṣùpá lóríire.
2: Lánàá, ìyàwó mi kí ni Ṣáídì Òṣùpá ṣe lúgbìn ó bá ṣe.
1: Ó dọ̀bálẹ̀ ni, ó kọ́kọ́ wá dọ̀bálẹ̀. Ó ṣe dé lónìí ẹjọ́. Ẹjọ́ nítorí Ọlọ́run. Ó ní mo fẹ́ rí I chief Paronto. Ọkọ mi láàrin gbogbo àwọn èèyàn.
2: Ó dọ̀bá èmi ni mo tún bẹ̀.
1: Ọkọ mi ló gbé ìdìde.
2: Ìlúgbọ̀n àkọ́kọ́ kọrin abọ́mù àkọ́kọ́ iye mi ni mo fún lówó tó òun fi lọ sọ́dọ̀ àfisco.
1: Bẹ́ẹ̀ni.
2: Lúgbìn owó sì ní.
1: Tó bẹ́ẹ̀ni. Ọkọ̀ mi ṣe rántí iye tó fún báyọ̀.
2: Lọ́dọ̀ Báyọ̀wá. Iye ni mo mú dé ọ̀dọ̀ Báyọ̀wá.
1: Báyọ̀wá fíìmù.
2: Báyọ̀wá fíìmù.
1: Subatek ṣó ti bí ẹ nígbà yẹn.
2: Subatek.
1: Ṣó ti bí ẹ.
2: Ó bá pẹ́ òjọ́ mọ́ ó jẹ́ pé ara rẹ̀ balẹ̀ pẹ̀lú mi. Màá ti sọ ọ́dọ̀ lọ́rọ̀.
1: Eléyìí.
2: Ṣùgbọ́n ìgbéraga dàbí kó fẹ́ wà nínú ẹ̀jẹ̀
1: rẹ̀.
2: Ó bá dẹ̀ jẹ́ pé wọn ti fún mi rí.
1: Kí ni ọkọ mi.
2: La mú sí
1: CBN rẹ.
2: Kini yan ètẹ ni.
1: NIN
2: rẹ.
1: Lọ́mú wa
2: máa fún ọ ní gbogbo.
1: Pẹ̀lú fọ́tò ẹ.
2: Pẹ̀lú fọ́tò rẹ.
1: Fọ́tò gbẹ̀dẹ̀ tó bá ti rẹ.
2: Àtorúkọ bàbá rẹ.
1: Ó wà nbẹ̀.
2: Kí wà níbẹ̀.
1: Orúkọ àdúgbò ẹ.
2: Àti wà
1: primary school tó lọ.
2: Àti primary school lọ.
1: Tó lọ rí lé rádìò.
2: Tó
1: lọ tẹ̀ ní gbogbo yín. Pátápátá
2: àti
1: Mr. Money. Kí ló dena.
2: Ọ fẹ́ ta. Ìṣòrí yan kini ẹ̀rọ alágbèéká. on fe ra le baba mi lule isa owo goboy de ni
1: ben
2: iwo ba de honbu ni ma wo susun ni ma fun olowo
1: ka awon eleyi ki lo sele gan
2: ara re temi bale
1: ta re eleyi bale a better ko je kare bale ma bo loju opo aye lu jara wa
2: facebook ri a lo bebe ni
1: come on sauce
2: iyan ara adugbo in ba mo pe in fe adenu denu ni o
1: a ti e be yin
2: o ya in mo a be
1: yin awo be yin awo be yin e ko la ni ke wa kore la ni ka se yin
2: be ni ba de fe ka se yin lore
1: ko ni ka se do mi awon re ko n wa ton wa gba form
2: aimoye
1: lodo wa
2: ola olorun ola idile ni to ba yusufu she do fi wa pelu iyawo re
1: ah
2: ibe lo ti mi mu mi ogbon
1: beni odo oko mi lo tin gba imo mo de so fun to ba fe ki yawo e pe lo dede re to ba ti kokko ji la ro wa dobo bale wa dobo le fun yawo e to wa wa ri pe aya re kan le ti kan se dobo le yo wa gba wole e lori
2: ni awo
1: gbadua fun e o de gbodo je ki o yawo re o

0: 32FM 94.9.
1: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni, ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, ó yá nù ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá. Túnà ka àkọsílẹ̀ tó bá ti ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, ó t

0: Sidap Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sidap Supreme Noodles.
3: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
3: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
7: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ọ́fíìsì wa wà ní Mọ́kànlá Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
9: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ọ̀run. Ọ̀ ní mọ́ Jimu, Jimu, Jimu. Asure tete o ni sure koja ile. Arin gbere o ni sun seba ona. Mo gba won we ma. Oga diraba, mo si se ilodi. Si na tin dari oko loju opopo. Bi o ba iti ni oko ja lo. Ajo ti moju to ibowo fun ofin. Ohun ibofinro ni ipinle Oyo. Oyo State Rule of Law Enforcement Authority ni nketata o. Ina lofin ko meni oda. Mo gba won we ma. Mo si jana tin dari oko loju opopo. Emi ola aro. Ipinle Oyo o ni baje o.

0: Ẹyin tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Orúkọ mi ni Aishat Lawal. Mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́. 32 FM lórí ìkànnì 94.9.
1: Ẹ lè wá disappointed.

0: ki ma fe le ki gbogbo awon oluko wi pe a ku ayajo ojo awon oluko o tori ti o ba si to oluko ibo la ba wa se ba won na ko wa koda lori oro oluko yi ki n se awon ton ko yan le iwe nikan loluko oga to ko yan se oluko ni awon obi ton bi yan ton to yan oluko ni won awon na ko yan ni nkan
1: gbogbo mo ti nigeria
0: o wa so won ke to wa re yan kan laye ti o ti ko yan ni nkan ri bi ere bi awada a fi soro lekan o da be abdul salam adigun lo fi soro abi se dola po ni lo le ba mi ki ex mi o toro ko mi leko dola po ni eni kan na ni yen oluko eni ko yan leko ere la fo ma yo se
1: dogba mun gogo ma to ti o
0: o ki gbogbo oluko lale yi awon kan ni ire oluko orun lo wa lataye bayi le ti ma fowo gbe to yin eni se lasan eni mofo dele gbogbo wahala yin lala koko janjan gbogbo e la lere awon eyan kan tun wa wa ti wọn ni ẹsẹ bọ ti sanwó fún wọn wọn ti rí èrè ńbẹ náà nìyẹn rárá àwọn téèyàn kọ lẹkọọ yẹn kéèyàn rí wọn kan soríire ìdùnnú èèyàn tó kọ wọn ni gbogbo àwọn ọmọ tẹ ẹ wá ń kọ ìkan kò ní ṣọkú mọ yín lọwọ ọwọ yín tó ṣẹgùn sí báyìí náà ni ó dẹ jọbẹ ẹ káàlẹ ẹ kú kalẹ ìkànnì 32fm 94.9 lẹ ń gbọ yìí tún gálítù ìlú tẹmí àti yín lọ lálẹ tòní ìlú yóò jìnà rárá kódà ó jìnà o ìlú yẹn jìnà ó jìnà ó jìnà ó jìnà sí wa ń bí yín ṣe bí àwọn olùdéyàn lè wọ bọọsì lẹyìn kúlẹ wa ń bẹ yẹn pé òun ń lọ orílẹ̀-èdè iran là ń lọ lálẹ́ tòní àmọ́ ká tó débẹ̀ mò ń bọ̀ wẹ́ kú kalẹ́ o èyí tún ga náà lẹ́ ń gbọ́n kàn ní 32fm 94.9 pẹ̀lú delny onírò ìdùnnú.

ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo èèyàn tí wọ́n dé race course amphitheater lánàá láti wá ṣùgbọ́n ìkànnì 32 FM 94.9 àpè yín ẹ̀dẹ̀ jẹ́wà ẹ̀ sọ pé ká máa dáṣe ẹ̀ ní ká máa ṣe bó ṣe wù wá ìfẹ́ wa lẹ́ni ẹni bá wá nífẹ̀ẹ́ èèyàn tó tó yẹn àfi kéèyàn kí wọn kéèyàn kì wọ́n kéèyàn ò dúpẹ́ lọ́wọ́ wọn a dúpẹ́ o a dúpẹ́ pé òkun Latterfest lánàá ó yẹ wá kò yẹ lẹ̀ èèyàn fẹ́ lè máa lè dìde láàárọ̀ yìí gan bí tó ibi tára ṣe dé ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá King Dr. Saheed Oṣùpá gùn tàgé lánàá inú àwọn èèyàn dùn ìjọ ń lọ lóríṣiríṣi AY sensation ìlú ipò Rashid Apala náà wà nbẹ̀ rapping daddy dé gbogbo èèyàn rẹ́rìn kéékèèké MC package náà wà nbẹ̀ lánàá àti MC Obama ìdùnnú àtayọ̀ ní tán lèmi àti yín ajẹ ṣetọ dùn yìí ni tó bá dọlú tó ń bọ àtúnjọ sí ẹni ẹ sàmí ẹ ẹnìkan kò ní dínú wa wọn ò ní fi kankan nù wa ṣàwátì ẹni tó lọ ilé ká tó ṣetán lánàá míì sí ìjọ ìpọ Emmanuel gan lòun ò sí nlé ó láwọn táìmù kan tí mò ń yọ Emmanuel wù Emmanuel àbíwọ náà kọ yìí ẹ wò ẹ já kúrò ń bẹ yẹn ẹ ṣe gidi gan ni adúpẹ́ o adúpẹ́ pé òkun 32FM949 fẹ̀yìn ẹ lójú òpó facebook ẹ máa bọ̀ ń bẹ̀ 32FM949 fẹ̀yìn ẹ lójú òpó facebook torí lálẹ́ tòní bí n bá ṣe ń ṣe àlàyé ẹ àwọn àwòrán á máa lọ lójú òpó facebook kó má kàn jẹ́ wípé ẹnu lásán lèèyàn fi ń ṣàlàyé ẹ. Ó dáná ẹjẹ́ kémi àti yín jọ rìnrìn àjọ alẹ́ ètò ní lọ sórílẹ̀-èdè Iran níbi tí ìtàn ilé yìí tó ti wáyé.

oríṣiríṣi àwílé lójú òpó Facebook. Kàmẹ́jẹ́ máa bá bò ná. Nígbà tó tó àsìkò ìgbà kan nínú abúlé tó ń gbé. Àwọn ọ̀dọ́ láàrin ìlú yẹn wọ́n sò papọ̀ pọ̀ láti mú arákùnrin yìí. Ibẹ̀ káwọn ti ẹ̀wẹ̀ fún. Àmọ́ o, kò wẹ́ o, kò gbà kí wọ́n wẹ̀ fóun.

arákùnrin yìí ò gbà rárá kí wọ́n wẹ̀ fóun. Ó wá ọ̀nà láti sá lọ mọ́ wọn lọ́wọ́. Ẹ̀kan nínú àwọn oníròyìn tó jẹ́ wípé wọ́n láǹfààní àti súnmọ́ arákùnrin yìí tí wọ́n wo ìṣesí àti ìgbésí ayé ẹ̀. Wọ́n ní tẹ́ ẹ bá ń wò ó lọ́ọ̀kan tó bá jókòó tóun nìkan dá jókòó ẹ máa rò pé bóyá bí àpáta rúgúdú kan ló kàn wà lọ́ọ̀kan ni. Pẹ̀lú bí ara ẹ̀ ṣe rí tóun nìkan bá dá jókòó tẹ́ ẹ ń wò látọ̀ọ̀kan. Arákùnrin yìí yóò wẹ̀ fún ọgọ́ta ọdún. Ó lé lọ́gọ́ta ọdún tí ò fi wẹ̀. Ó lé ní 60 years tí àmọ́ ají ò fi wẹ̀ rárá tí ò fomi kan ara. Bẹ́ẹ̀ kò fọnú. Ìgbà tí wọ́n bí lè rí pé bàbá kí ló dé tẹ́ ẹ wẹ̀? Kí ló fà á tẹ́ ẹ fi ṣe ìpinnu yìí? Ó nítorí àwọn nǹkankan tó ti ṣẹlẹ̀ sóhun tó mú ìrẹ̀wẹ̀sì bá òun gẹ́gẹ́ bọ́n ṣe kọ́ lédè òyìnbó heartbreak. Bóyá obìnrin wá ló break àti ẹ̀ ní òun. Bóyá nǹkan míì lórí ọ̀rọ̀ pé ìgbésí ayé ẹ̀ ló break àti ẹ̀ ní òun. Ló dá ìrẹ̀wẹ̀sì yìí sí lọ́kàn ló jẹ́ kọ́kàn yẹn gbọgbẹ́. Ó ní àmọ́ o ìgbà tí nǹkan yìí ṣẹlẹ̀ tọ́kàn òun gbọgbẹ́ ló di wípé òun ṣèpinnu póun ò ní wẹ̀ mọ́. Pẹ̀lú ìgbésí ayé tárákùnrin yìí wá gbé tí ò sí ìmọ́tótó kankan bó tilẹ̀ wò mọ́. Tí kò sí wípé ó jẹ nǹkan kan tó lálàáfíà tí ò gbégbé ayé tó jẹ́ wípé ó nítumọ̀. Torí gbogbo ìgbésí ayé tó gbé kò gbé ìgbésí ayé mi mọ́. Kò gbé ìgbésí ayé pé kéèyàn jẹ nǹkan gidi. Kò rí nǹkan kì í ṣe pé kò rí nǹkan gidi mú á fún ní nǹkan gidi gan kò ní mú. Bẹ́ẹ̀ dẹ̀ rí arákùnrin yẹn a máa fa sìgá dáadáa ó dà lójú òpó Facebook yẹn bẹ́ ẹ bá wo àwòrán kan bẹ̀ ẹ máa rí pé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló kó márùn-ún òun ló kó sọ́wọ́. Bá a ṣe máa kó lẹ́ẹ̀kan náà nìyẹn tá a máa fà á. Kò níṣẹ́ kan pàtó tó ń ṣe. Tálágbà ṣiṣẹ́ àbí tó bá tiẹ̀ wá jẹ́ pé iṣẹ́ ọwọ́ ló ń ṣe ta ló máa gbéṣẹ́ fun. Àbí tó bá jó ní ṣòwò ta ló máa bá a dòwò pọ̀ ta ló lè déwájú ẹ̀ pàwọn fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ pẹ̀lú gbèsè ayé tó ń gbé. Èèyàn gbọ́dọ̀ déwájú ẹ̀ láàárọ̀ kéèyàn ní yẹsà ẹjọ́ mo fẹ́ ra toothpaste o irú ọwọ́ ẹ̀ yẹn kó fi mú nǹkan fún yàn. Àmọ́ máa ń ṣe nǹkan kan a lóun ń wẹ̀ pẹ̀lú iná. Ìyẹn ni pé bí kó kàn fi èéfín kó dáná kó kàn yáná ẹ o tíná yẹn bá ti ń ṣe èéfín kó kàn fi èéfín yẹn bí kó ká ní kó fi para ẹ jẹ́ á ṣàlàyé ẹ̀bẹ́ yẹn bó ṣe máa ń ṣe á ní bóun ṣe ń ṣe ìmọ́ra tòun nìyẹn. Èyí ló wá fà á tó fi jẹ́ wípé arákùnrin ni wọ́n ń pè ní ẹni tó dọ̀tí jù ní gbogbo àgbà ńlá ayé dirtiest man in the world.

nígbà tó di ọdún 2022 lẹ́yìn gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá sọ lẹ́yìn gbogbo atótónu àwọn èèyàn arákùnrin padà ṣe ìpinnu àti wẹ̀ àmọ́ lẹ́yìn ìwẹ̀ náà lẹ́yìn bí oṣù mélòó kan lẹ́yìn tí arákùnrin wẹ̀ fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tó ti lé ní ọgọ́ta ọdún dáadáa tó ti lé ní 60 years dáadáa tí arákùnrin yìí wẹ̀ níbi oṣù mélòó kan lẹ́yìn ẹ̀ ó jọ lọ́hùn ni pé lẹ́ni àádọ́rùn ọdún ó lé mẹ́rin 94 years òun larákùnrin ìlú òlókè pẹ̀ kó tó jọ lọ́hùn ni pé pẹ̀lú gbogbo ìgbésí ayé tó gbé tí ò jẹ́ mímọ́ tí ò mú mímọ́ tí ò gbégbèsí ayé kéèyàn lo nǹkan tó máa fúnyàn lálàáfíà ó lo 94 years kò tó kú kódà gan lẹ́yìn tí arákùnrin yìí wẹ̀ òun ló kú larákùnrin gbẹ̀mímì ní Iran ní ọjọ́ kẹtàlélógún oṣù kẹwàá ọdún 2022 23rd of October 2022 òun ni a mọ ájì òun ló jọ́lọ̀ ní pé gẹ́gẹ́ bí ẹni tó dọ̀tí jù lágbàáyé ìgbà tí mò ń sọ bó ń fi nára ara láti sọ bó ń fi ń ṣe ìmọ́ra ó lóun fi ń pa kòkòrò ní o pé iná yẹn á pa àwọn kòkòrò yẹn ẹ lè níbi ìlú ẹ lè láwọ ilé nọ́mbà tẹ́ ẹ lè pè sí tẹ́yìn ò bá fi sí ojú òpó facebook 32fm949 fẹ́yìn ẹ̀ ẹ́ pè sórí 07055-09499 07055-09499 tàbí 08097-09499 08097-09499 tàbí kẹ́pẹ́ 09062-09499 09062-000-949

0: Hello.
1: Hello.
0: E ka le oruko yin ati bile tin pe wa o.
1: Bola gade olojede yin na mo ni.
0: Sa?
1: Ede. Bola gade.
0: Okay, bola gade. Okay.
1: Olojede.
0: Okay.
1: No no ko. Ah. Olorun ni ko mo yin do ko. E mo se jwa ni mi ni do yin like.
0: Abi ati yin na.
1: Ah. Why the Mogoro can so demoro in India or look out that domain say in Lapani, which is full of telecotoni from Mogor program in Lane. And in Babaya Puni in 2022. Muskawadi.
0: Sir?
1: Why are Muskawadi?
0: Mi gbo yin dada e ba
1: mi bo ni ya nu ko wa le pe
0: osu kewa be ni osu kewa lodun 2022
1: 23
0: be ni
1: o ye ko mo ra ti eru eni ye 23 10 2022
0: be ni won ma se ran ti
1: e won mo ran ti e ni gbo agbaye
0: a ma ran ti e ni gbo agbaye o se ndo siru e pe eyan do ti to yin o da ko gbe nu ile a lo gbe ile inu ile lo nsun Hello, Kaleo.
2: Hello, Kaleo. Kweto.
0: Yes, ma. Uruko yin.
2: Omo lara ti tola ni latayego.
0: Okay.
2: Ah, lagba Olorun ile nsi ti lagba Olorun.
0: Ami ati.
2: Eri towo Olorun e je ni. Ko wa wo awon mi to je pe de yo se ti mo to ni to gbe ti o si lo. E wa wo aduru gbogbo to o to oro Olorun e de ni ko Olorun.
0: Pelu gbogbo nkan to je pelu nkan to mu.
2: Pẹ̀lú gbogbo tó jẹ
0: pẹ̀lú bó ṣe ló ń wá dáadáa
2: ọlá wo bó ṣe pẹ́ láyé tó títóbi ni ọ̀rọ̀ ọlọ́run ẹ tún rí mi sọ ọjọ́ mẹ́jọ lágbára náà fásitì ẹ̀fẹ̀ ní báàgì ẹ kú ètò.
0: lójú òpó facebook aranìyáyá ní ẹ̀kú iṣẹ́ o. Ìyá bọ̀ jẹ́ mi lóhun ni ẹ̀ka alẹ́ ẹ̀kú iṣẹ́ ọmọlára ìyá kan mọ̀rọ́wọ́ tẹ̀yìn náà ń bẹ̀. Díje kékeré Ọláwálé Mẹ́jọ̀ Ismail Oyèkánmi Oyèsínà àwọn náà wà ń bẹ̀ wọ́n ní wonderful Múyìwó Oyèbọ̀dé Ọ̀sánjọ́ Nurudeen Wà láti Ìlọra. Múyìwó Oyèbọ̀dé àwọn náà ní níbi ọdún mélòó kan sẹ́yìn àwọn ka ìtàn nípa arákùnrin. Wọ́n ní it seems like hormonal imbalance genetic change. Ó dá. Adéwùnmí Kazeem Madikas lójúòpó Facebook láti New Garage. Kò lọ́kì. Gbogbo yín tẹ wà ń bẹ̀ mú kí lápapọ̀. 0705 0705 0906 0906 ìlú ẹ̀ka alẹ́ o.
3: Ẹ̀ka alẹ́ o.
0: Orúkọ yín o, ìbùlẹ̀ tí ń pè wá.
3: Orúkọ mi Ọ̀gbẹ́ni Dára Sinmi láti Olówó.
0: Ok.
3: Mo ti gbọ́ story yẹn rí ṣùgbọ́n nǹkan tí mo gbọ́ ni pé ó sọ pé tóun bá wẹ̀. Mo mà kú ni nǹkan tí wọ́n fẹ́ bèrè ni pé ṣé wẹ̀ tó wẹ̀ yẹn ló wá jẹ́kù padà kú ni torí ìyẹn lágbára ó ṣe jẹ́gbà tó wẹ̀.
0: A lè sọ wípé ìwẹ̀ tó wẹ̀ náà ni àmọ́ a tún lè má sọ bẹ́ẹ̀ torí kò ń ṣe ẹsẹ̀kẹsẹ̀ tó wẹ̀ ló kú. Ó sì lo bí oṣù mélòó kan lẹ́yìn tó wẹ̀ kó tó di wípé jọ́ lọ́hùn nípè. So a lè fìdí ẹ̀ múlẹ̀ wípé torí ìwẹ̀ yẹn wọn ọ̀dẹ̀ ní kì í dẹ̀ ṣe pé bóyá lẹ́yìn tó wẹ ìwẹ̀ yẹn tán òun làìsàn kan wá dé ba tó yẹ pé àìsàn yẹn ló padà mẹ́mí ẹ̀ lọ. Ó ní tóun bá wẹ̀ àwọn kòkòrò kankan kan aṣòun òun lè gbabẹ̀ kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe sọ́ngbà náà. Láńlọ́ọ̀dù Abdulsalam Adigun láńlọ́ọ̀dù tí ó. Báà lè sọ pé láńlọ́ọ̀dù tí ò nílò ó nílé láńlọ́ọ̀dù o wa live service bayi salam wo live service iru awon pattern wo e gba mi lowo salam lale ma pada juwe ile e fe ile to loyun to o da wa da bi pe mo ntu e lase ri lori radio 09062 meta 949 ko mo pe bi mi lo ko se ko to di pe ya ma dede lale to ni lori eto yi

0: oṣù kíní lọ ìkejì àti kẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ìkẹjọ ìkẹsàn ló mọ̀ ń parí ìkẹsàn ti parí àbí
1: ìkẹwàá lawa wà báyìí.

0: company.
1: Wọ́n kóra wọn jọ ní pọ̀lọ́pọ̀lọ́pọ̀. Wọ́n kóra wọn jọ káàkiri. Ṣùgbọ́n ìmọ̀ wọn ò ṣẹlẹ̀ wà lórí
2: iṣẹ́.
1: Ẹ torí pé ìgbẹ́kẹ̀lé wa nínú Ọlọ́run.
0: Wọ́n lọ sódò lọ́wẹ́ o.
1: Ìmọ̀lẹ́ wa nínú Kristi. Ìmọ̀lẹ́ wa nínú ọba àwọn ọba. Ọlọ́run ló gbèrò.
0: Ìgbà tó wẹ̀.
1: Agbára kankan ò sí fún wa.
0: Ó ní bàjẹ́ tó ń bọ̀.
1: Ìṣẹ́gbọ́n orí wa la fi wà láyé.
2: Ìṣàgbára
1: wa ò ṣe ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n wọ lọ́nà àánú àti agbára àti ọlá ńlá ẹ̀. Ó dá èmi àti àwọn olólùfẹ́ wa tí wọ́n ń gbọ́ wa. Ó dá wa sí láyọ̀ àtàlàáfíà. Kí ló jẹ́ ká sọ? Ó jẹ́ ká ní àlìhàmdùlìláì. Ìṣàlíwá mú dùdú ńlá àlìhàmdùlìláì.

0: ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yìí ìjì lásán ni o ẹni o ìjì lásán ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n kó ohun tó lè yanjú ìjì tó ń fẹ́ yìí ìjì àbí ìjì tó ń jà ní kásọ torí afẹ́fẹ́ ó yàtọ̀ sí jì ohun tó lè yanjú ìjì tó ń jà lórílẹ̀‐èdè nàìjíríà òun ni ìfẹ́ àti ìṣọ̀kan àti ẹni o tó bá ti nífẹ̀ẹ́ ọmọ làkejì ẹ̀ tá a sì wà ní ṣọ̀kan ẹni o tá a tún wá gbé ọwọ́ ọlọ́run sókè tí ò sí èmi ni àpólò ẹni o èmi ni paul ẹ rí i pé ìjì tó ń jà lórílẹ̀‐èdè nàìjíríà máa dáwọ́ dúró bàbá ní ká máa blé mu ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà kì í ṣọlọ́run o kò lè ṣojú bó ṣe ń ṣe yìí lọ ìrànlọ́wọ́ àti agbára àti àtagbára àti ààbò àtẹ̀mí gígùn àtọgbọ́n àti màtòyé ni ká béèrè fún ẹlúwa bá wa fún un rí agbára fún ní ọgbọ́n ìtìmọ̀ àti òye àtàlàáfíà ẹni o
1: ọlọ́run o láyé mi
0: bàbá ti sọ bẹ́ẹ̀ pé ohun tábà tọrọ nǹkan bẹ́ẹ̀ fáwọn olórí wa ẹni ẹ rí pé ìjì tó ń jà yìí ẹ rí pé yóò dáwọ́ dúró gbogbo gbàkúgbà tá a bá ti jí láàárọ̀ lọ́sàn-án àbí lálẹ́ tá a bá ti ń sọ pé nàìjíríà yìí bá àdì gidi gan yorùbá ní àpèmọ́ra ẹni là ń pè tèmi dire yóò mọ bá àdì sí ni o ṣùgbọ́n gbogbo gbàkúgbà tá a bá ti ń jí
2: tá a ń
0: fi ọpẹ́ fún ọlọ́run tá a dẹ̀ ń sọ pé god bless nàìjíríà a jẹ́ pé ó máa máa dà fún wa ní nàìjíríà ni. Sẹ́ńtì ò ní láìkì ẹ̀yà títí ẹ̀ o ẹ̀wọ̀n jà purọ́ o haúsá máa ń láìkì ẹ̀yà haúsá ibo máa ń láìkì ẹ̀yà ibo nítorí èdè kan náà ni wọ́n jọ ń sọ wọ́n sì gbé dé ara wọn yé yorùbá náà náà a ní láti láìkì ẹ̀yà ara wa ní ohun torí èdè kan náà là ń sọ agbé dé ara wa yé.
1: Èmi lọ́lọ́run fẹ́.
0: Ìjì tó ń jà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí àwọn ẹnìkan ló wà lábẹ́ ìjì yẹn. Ṣé o mọ̀ ṣá máa yí àwọn ẹnìkan ló wà lábẹ́.

0: kò sẹ́ni tó fẹ́ràn tó ní.
1: Ẹ mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà lọ́n sò láìkí wá gidi gan. Pápá. Àgbà wa ni Ọlọ́run, Ọlọ́run, Ọlọ́run dá gbogbo wa. Ni Ọlọ́run, Ọlọ́run, Ọlọ́run ò fẹ́ wa bákan náà. Ọlọ́run fẹ́ nìkan jẹ́ nìkan lọ. Kí ni ja yín tán kí n sọ fún yín lónìí o.
0: Èmi lọ pẹ́ kan lé ní ohun tó fẹ́.
1: Mo púpọ̀ náà àwọn èèyàn nínú bí ni wàhálà àti ìdààmú ẹni ló máa ń kó èèyàn sí. Nínú bí ni wàhálà àti ìdààmú ló máa ń kó èèyàn sí. Bí a bá ti bẹ̀rẹ̀ sí ń ṣe nínú bí ni ara wa. Àpẹẹlẹ Nàìjíríà àti lórílẹ̀-èdè àti ní ìpínlẹ̀ wa. Ní jẹ́ kí ìlú tẹ̀síwájú. Ẹ fi nínú bí ni sílẹ̀. Nínú bí ni sílẹ̀ o. Ẹni tí Ọlọ́run bá gbé adé fún ẹjẹ́ àgbàdúrà fún kó ṣàṣeyọrí ni. Bí o bá ti gbàdúrà kó ṣàṣeyọrí. Ọlọ́run o mọ̀ bóyá adé tó ń gbé fún ẹni. Ẹ̀yin tó bá yá yóò padà kàn wọ́n náà lórí. A wá di ẹ̀sán. A di ẹ̀sán. Torí pé ìwọ náà ti lépa ẹni tó wà níwájú pé kò gbọdọ̀ ní àṣeyọrí kankan láti ṣe. Tó mọ̀ pé àṣeyọrí sí tiwọ náà kò ní ṣeé ṣe mọ́ ni. Mo tọ́ àbúrò bàtà ẹ̀wà jẹ́wọ́ kò sì wá dàbí. Tí ò bá jẹ́ àwọn ọmọ. Ìdí nìyẹn gbogbo ẹ̀yin tí ẹ wà ní òótọ́ ẹ jẹ́. Pé ẹ̀ ń ronú lẹ́ẹ̀mejì kẹ́ ẹ tó bá nǹkan jẹ. Ẹ jẹ́ ronú pa tàwọn ọmọ tẹ́ ẹ bí sáyé. Ẹ ronú pa tìyàwó, ẹ ronú pa ọkọ. Torí bo bá ti wà níbì kan tí àlàáfíà ò bá ti sí ń bẹ̀ tó lè jẹ́ pé wọ́n ló ń domi àlàáfíà bẹ̀rù kò mọ̀ pé ó lè máa jẹun kó máa kọ́lé kó máa ra mọ́tò. Ṣùgbọ́n ìbínú Ọlọ́run wà lórí ẹ àti olórí àwọn ọmọ àtàwọn.

bẹ́ẹ̀ kẹ̀yìn tí ẹ sọ pé kò ṣe dáadáa yìí ẹ̀yìn náà lẹ tún wà nídìí ìbàjẹ́ síbẹ̀síbẹ̀ ẹ̀yìn náà lẹ tún súnmọ́ wọn bí iṣan ọrùn bẹ́ẹ̀ bá ti rí.

dọ̀balẹ̀ fún kábíyèsí ẹ mọ súnmọ́ gọ́fìnà ẹ súnmọ́ ààrẹ orílẹ̀-èdè ẹ máa sọ ìṣẹ́sẹlẹ́sì torí kẹ́yìn lè jẹ́ nǹkan ẹ ní o tẹ́yìn fẹ́ jẹ́ yẹn ló ṣe pàtàkì kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kẹ́ẹ̀jẹun ò bá wa bàjẹ́ lẹ́yìn ìgbà náà ń ṣe orílẹ̀-èdè ẹ ò ń ṣe ẹlẹ́dàá ẹ ò ń ṣe ọlọ́run tó tẹ orílẹ̀-èdè náà dúró má gbàgbé o onírèmí ń bọ̀ kankan láti san fún ní kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ó padà kiri iṣẹ́ o.

lèmi ò tẹ láàánú kankan lójú wá jẹ pé èèyàn láàánú lójú a kan ṣàdédé wo àwọn ẹnìkan bíi títí ẹ ẹni ò wá wò pé kí la lè fi mówó sí yín o kí la lè fi dààmú orílẹ̀-èdè ká dẹ̀ máa jí èèyàn gbé ajínigbé tún póríṣiríṣi ọ̀rẹ́ wa o ọ̀tọ̀ làwọn ajínigbé gbowó ọ̀tọ̀ làwọn ajínigbé ṣètùtù ọ̀la ọ̀tọ̀ làwọn ajínigbé tapá àti ẹni ojìjì ọ̀la àwọn kan wà tó tẹ̀ jẹ́ pé wọn ọ̀tẹ̀ níwọ̀ yàrá ẹ̀ wọ̀n ní jí ẹgbẹ́ ṣùgbọ́n wọn á jí ayé èèyàn gbé wọn á dẹ̀ ta ayé èèyàn mọ́nú agolo ẹni o ìyàyòyàn òkè a ní ọ̀tọ̀ ẹni òfìfo èèyàn ní wọn rì kiri wọn ti gbé ọ̀ríjínà èèyàn pamọ́ ọ̀tọ̀ làwọn ajínigbé ìyẹn ajínigbé tẹ̀ wá pọ̀ gidi gan mélòó la fẹ́ kàyín sí ṣùgbọ́n ohun tèmi ń sọ ni pé ohun tí ẹ̀mí ọlọ́run rán mi ni pé ẹ jẹ́ ká yí padà ẹni ò ká yí padà ẹni tó gbóúnjẹ dání tó ń jẹun lọ́wọ́ abẹ́ tó ń tòlú lọ́wọ́ mẹ́rin ká dàlú mọ́ lórí nítorí pé àwa náà fẹ́ débi gíga fẹ́ débi ògo yẹn tó bá kun tọ̀ọ̀nù ti tiẹ̀ ìwọ náà débẹ̀ torí ibi tó wà lẹ́ni òkun mọ̀ pé o lè débẹ̀ o ti náwó nára nígbà kan rí kó tó di pẹ́lọ́ ń wá ṣàánú ẹ̀ tó débẹ̀ o lẹ́nu ọ̀rọ̀ láwùjọ ń gbà kan ẹni ìwọ náà tó ti dìde fáwọn ẹnìkan rí nísìnyí ìwọ ni wọ́n ń dìde fún níbi tilẹ̀ òkínú bí ẹ tó wọ́n ṣe orílẹ̀-èdè ẹ̀ wọ́n ti ẹ̀ tó wà ń wájú ṣubú ọ̀rẹ́ wa ẹni torí ibi tí ìwọ náà wà lónìí tó ní àǹfààní láti máa lẹ́nu ọ̀rọ̀ láwùjọ wọ́n ti pa àwọn kan wà tẹ́jọ kàwé tí wọ́n mọ̀wé jù ẹ lọ ṣùgbọ́n tí wọ́n lẹ́nu ọ̀rọ̀ láwùjọ kódà jí wọn wò ń kíláàsì kì í ṣe pé ọlọ́run bínú sí wọn ṣùgbọ́n ìwọ rí àánú àtòrí ọ̀fẹ́ gbà má bínú àwọn tó ti wà níwájú nítorí pé iwájú náà nìwọ náà wà yìí wọ́n ti àwọn tí ẹni rántí àwọn tí wọ́n wà nísàlẹ̀ tí wọ́n di àkàbàmú torí ẹni tó wà níwájú yẹn tó bá try láti du àkàbà títí ẹ tó sì gún já ṣe mọ̀ pé ìwọ sì ń gun àkàbà bọ̀ lẹ́yìn títí ẹ ní kò má jẹ́ pé ìwà àti ìbínú burúkú wọ́n máa rò pé òkun fẹ́ kárí yẹn ẹni tó wà níwájú yẹn débẹ̀ jẹ́ ká kún yà àkàbà gan mọ́wọ́ gan nídìí wọ́n jẹ́ pé òní ó padà ṣẹlẹ̀ sí ẹ bá ṣe ń sọ̀rọ̀ yóò mọ bí àwọn ẹlòmíín nínú olè ní lágbájá ló ń bá wí olè ní tàmẹ̀dù ló ń bá wí olè ní làkàṣègbè ló ń bá wí àwọn ọ̀bẹ́ni kankan wí o ṣùgbọ́n bàbá wo wájú wa ẹ rí i pé àkànkàn kan sílẹ̀ ẹ̀mí tó ń gbénú mi mí dàfádà ló ń sọ̀rọ̀ yìí orí gbogbo ọ̀rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀

ẹni ọdún mo ṣe wa yìí ọlọrun ṣá ń gbàtà wa ń kékeré àwọn ń dáṣà kan torí à ń láwọn arúgbó tó pọ̀ nílé wa ẹni kò sẹ́ni tó gbàdúrà kárúgbó òun kù wọn wá ti rí àwọn èrò tó pọ̀ níwájú ilé bá ní àlà ẹja padà lọ jẹun ṣé kò pé girama ti kú rẹ́lẹ̀ ẹja yẹn ẹlẹ́mára yìí jẹ mọ́ agbára ọlọ́run àníkú lórúkọ jésù. Tó bá jẹ́ lólùfẹ́ bọ́ọ̀lù lóko ti bọ́ọ̀lù kó wo kínú ẹ̀ dùn kára ẹ̀ yá kára ẹ̀ túká. Tó bá jẹ́ lólùfẹ́ kọ́mẹ́dì ẹ̀ ní owó kọ́mẹ́dì o. Oríṣiríṣi àwọn kọ́mẹ́díàn ló pọ̀ ní gbogbo orí fọ́nránsì. Wo kó wo kánú ẹ̀ kó rẹ́rìn dáadáa. Tó bá jẹ́ lólùfẹ́ ọtí mo níwọ̀ntúnwọ̀nsí mámu tó pọ̀. Mámu tó pọ̀ ẹni ẹ̀wẹ̀ torí pé àwọn èèyàn máa ń bì sí nǹkan pé àti ń mọtí jù ẹ ti ń ṣe gbogbo nǹkan jù òun ló fà tí olófà táwọn lóyún gbogbo ọlọ́run ẹni ọ àwọn làwọn olófà táwọn aláàfà àtàwọn ok àwọn àgbà ẹ̀sìn ṣe máa ń sọ pé

0: ẹnìkan níbẹ̀ yẹn wá láìkí obìnrin kan ó kò sọwọ́ ẹ o bíbélì àti kùrán náà bíbélì ni mo mọ̀ mi sábà mọ nǹkan tó wà ní kùrán ṣùgbọ́n wọ́n sọ pé anybody tó bá ti ń ṣẹ̀ṣẹ̀ àgbèrè jù ó ń ṣe sáré ẹ kì í sọ pé ó ṣe sọlọ́run
1: ó
0: ṣe sáré ẹ ni olúwa jọ mọ́ jẹ́ ṣe ara mi gbádẹ́ ṣe ara mi ọlọ́run mú ó bí ara mi o mo fọlọ́run bẹ ìwọ ara mi bínú mọ́ bínú sí mi o. Kí ló sọ ń bẹ̀ yẹn ọ̀rẹ́ wa? Ṣé wá dípọ̀ ojoojú mi àbí kí ló kọ sọ́nà? Ìfẹ́ mọ̀ wo yóò wà ní yóò wà níbi àbí òsín mi. Ló ń díjú bẹ́ẹ̀ tó ti mú ọtí yóò yìí. Wọ́n dẹ̀ ní ìwọ kò gbọ́dọ̀ mú àmú para. Ó ṣe jàre ẹnìkan ti sọ fún wa, ó ní wá fi hip hop ojoojú mi. Orí ń gbà yẹn ẹni tó bá sọ létí ẹ tó bá sọ létí ẹ lọ́run ló máa ṣe a fi hip hop jójó mi ń gbà yẹn hip hop tí ìranlẹ̀ báyìí ń gbà táyìndé kọ hip hop ló wá ranlẹ̀ báyìí.

pẹlu emi ore eyan saanu fun mi ṣugbọn mo n saanu bobo ti le ki ma saanu to si fẹ mi ki eyan ma saanu ki eyan ma sore si mi lọkan oluwa bi mi o ba te wa re eyan lati saanu fun mi oluwa saanu fun mi fun ara e ko ohun ti ma fi ma ṣe ire fun awọn eyan le mi lọwọ so me the finance minister ẹni o sọ minis finance minister báwọn tí ẹni o tí o ìsìtò ìṣúná wọn tí o lọ déédé dàgbẹ́ àdúrà yẹn oyeyẹmọ̀ péjọ kan tí mo ń bọ̀ lẹ́yìn èkó ni mo ti gbé gbọ́ àdúrà yẹn o wà nínú traffic níbi rìdín wa ń gbọ́ tí bàbá sọ pé ìyẹn bàbá wa náà ká dé wọ́yẹ tí wọ́n ń gbàdúrà yẹn ẹni o pé olúwa sọ mí di finance minister eléyìí tó sọ mí dà yìí ó kéré o ẹni o sọ mí di finance minister ńlá sọ mí di finance minister ẹni kẹ́ni tó bá

0: ẹ̀mí olóògùn ṣùgbọ́n dẹ̀ mọ̀ láàlù káwà ní tí mo fi ń ṣiṣẹ́ orin alápàdà mi lu kí n gbọ́wọ́ ọjọ́.
1: Àlápà lámì lò kí n gbọ́wọ́ ọjọ́.
0: Alápàdà mi lu kí n gbọ́wọ́ ọjọ́.
1: Àlápà lámì lò kí n gbọ́wọ́ ọjọ́.
0: Àlejò tọwọ́ lùgbàrà tó lóhùn káwọn gbalẹ̀ ya ọmọlé àwa sọ fún pélérí àwọn táwọn ní.

0: ti wà lóru ògòjọ́ ti múra òru ògòjọ́ sílẹ̀
1: gbogbo tó wà nínú mi
0: ẹni ti fẹ́ sàpátálẹ̀ ha abala ìyá ní farabu kasa tálẹ̀ adébọlú mú kò fi àsàdà yá mà bú adákátà ibi tá ń lọ rèé o àwọn ìrìn àjò tó pọ̀ ju ti ojúmọ́ lọ a ti wà nínú ìrìn àjò bẹ́ẹ̀ ó jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn tó ń rìnrìn àjò lóru pọ̀ ju ọ̀sán lọ àwọn tí ò lówó tí wọ́n fẹ́ fi wẹrun plane lọ́sàn-án ṣùgbọ́n tí wọ́n ṣe gbẹ́ ara lélẹ̀ tí wọ́n sùn ni wọ́n ti wà nínú bàálù tó ń gbé wọn lọ sí orílẹ̀-èdè míì nǹkan bíi sí ọlọ́run àwọn kan ti wà nílùú wọn báyìí ẹni òun ti wà nílùú bàbá wọn lójú òun lójú àlá àwọn kan ti wà nílùú ìyá wọn ìwọ mọ̀ pé wọ́n ti gbé àwọn kan lọ sísàlẹ̀ omi bá a ṣe ń wí yìí bàbí ní kẹsà fílímádà tóbi àgàbà àìmọye ọ̀pọ̀lọpọ̀ ló tògbé lásán ó kàn tògbé ní o ẹni o ó bá rẹ̀ níbi tí ò tẹ̀ lérò abala tá a wà yìí abala èèyàn àtọ́pẹ́ àti àdúrà wọn ti mọ àṣírí tó ń bẹ nínú mi òun ló ṣe dìde ó dúró tì mí nígbà tí ogun bá dé ó dúró tì mí nígbà tí ẹ̀ṣẹ́ dé dúró tì mí ká ní àtọ̀fẹ́rẹ́mọ́sá àdàkàbà olúwa mi ò tó iṣẹ́ rẹ̀ sì máa ń wò mí láti ṣe nígbàkúgbà torí pé ọwọ́ tó fi ń ṣiṣẹ́ pẹ̀lú mi kọjá ọwọ́ tí èmi gangan lára tí mo lérò pé ìwọ ló ń le fi ṣiṣẹ́

ìrìnàjò tó mọ̀ lágbára ni ìrìnàjò tí wọ́n ti ń dá ọmọ ológo dúró ibẹ̀ là ń lọ yìí o ìrìnàjò tí ọmọ ológo ti máa ń bọ́ tó bá mọ bó ṣe lè képe lẹ́dùmarè ìrìnàjò agbára Naina da Capo Sandha o ni ìrìnàjò ẹ̀mí o bàbá ní ìrìnàjò ẹ̀mí o ni ìrìnàjò ojú oorun ojú àlá o ni ìrìnàjò ojú ayé ẹni tó bá rìn tó bá rìn tó bọ tó jí sáyé òun ló ń ké pe lẹ́dùmarè pé olúwo ṣe o bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíín rìn wọn ò wá sáyé mọ́ ṣé mo sọ̀rọ̀ kan fún yín mo ti sọ létí gbogbo èèyàn bí ìran bí àlá ni èmi náà mọ̀ tí mo bára mi nílùú London ìgbádùn bẹ́ẹ̀ pọ̀ débi pé lè kí n mọ́ jì sínú ayé mọ́ ni ṣùgbọ́n nígbà tí mo jí sáyé ni mo tó mọ̀ pé àṣẹ àlá ni mò ń là bí ìran bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ayé kejì ṣe rí ayé àkọ́kọ́ la ń lajú lẹ̀ yìí o bẹ́yẹn bá ti fara lélẹ̀ tí kò láyé àkọ́kọ́ ó wà nínú ayé kejì ayé nẹ́ndà káparuwada ayé kejì ayé tí èèyàn bá rí ìrànlọ́wọ́ gbà lọ́dọ̀ ọlọ́run a bọ́ lọ́wọ́ ìpọ́njú a bọ́ lọ́wọ́ wàhálà a wọnú ayé tuntun ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá tún rí kejì náà gbà déédéé náà ni òun náà tún wọ bẹ̀ láì máa ẹ̀wọ̀n gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀

ọ̀rẹ́ wa má gbà kí ẹ̀sìn kankan kó fi ẹ́ sínú ìgbèkùn àdúrà yàtọ̀ sí ẹ̀sìn jẹ̀ǹjà ẹ̀tán ẹ̀sìn ọmọ fi ń sin ọlọ́run ọ́fíìsì àdúrà ni ohun tíbi tá a ti mọ́ ń béèrè lọ́wọ́ elédùmarè jẹ wá sọ fún ẹ lónìí má gbà kí ẹ̀sìn kankan gbé ẹ sínú ìgbèkùn ibi tí o bá ti rí tán bá ti ń porúkọ ọlọ́run tí wọ́n ń béèrè tètè dúró ń bẹ̀ kúwọ́ náà bá wọn béèrè o àwọn aláàfáà wa àwọn pásítọ̀ wa àwọn ìmáàmù wa àwọn bàbá wa ẹni ìtànjẹ́ wà nú ọ̀rọ̀ wọn tó pọ̀ ju o ẹ má bínú ẹ̀yin bàbá wa yìí o fihàn sọ pé ẹni o ẹ̀sìn kan tí ò bá ti lè sin ọlọ́run ò ní gbọ́ títí ẹ bàbá ńláàárọ̀ ni mẹ̀sì tọ́lọ́run ti máa gbọ́ ti tì ẹ ni ẹlòmíín ṣe christian lọ́wọ́lọ́wọ́ yìí ṣùgbọ́n tó jẹ́ pé inú ẹ̀sìn kejì ló jẹ́ kó ti gbé ló ti máa bọ́ ẹlòmíín dẹ̀ wà nínú ẹ̀sìn kejì lọ́wọ́lọ́wọ́ jẹ́ pé inú ẹ̀sìn christian ló ti máa bọ́ a ti rí obìnrin kan tó ti wá sọ́dọ̀ wòlíì rí tó dẹ̀ jẹ́ christian tí wòlíì dẹ̀ ń sọ fún pé ẹ̀sìn wo ni ọkọ yín sìn ẹ lọ sin ẹ̀sìn tí ọkọ yín sìn bẹ́ẹ̀ ni ọ̀nà ti máa là fún yín má fi ara ẹ̀ sínú ìgbèkùn ẹ̀sìn kankan má fi ara ẹ̀ sínú ìgbèkùn ẹ̀sìn ọ̀hún ẹni tó bá fi ara ẹ̀ sínú ìgbèkùn ẹ̀sìn wàhálà ló ń wá fún ayé ara ẹ̀ bí ó máa pàdánù ohun tó pọ̀ lọ́dọ̀ elédùmarè a pàdánù ohun tó pọ̀ lọ́dọ̀ elédùmarè ẹ̀sìn wọ́n máa ń fi kó èèyàn sínú wọ́n máa fi ń kó èèyàn sínú ẹ̀sìn ni ẹnìkan bá sọ pé ẹ tí ṣòkòtò ẹ bá ti wá balẹ̀ jù tó bá ti ń wọlẹ̀ iná ló wọ̀ yẹn bàbá ńlá ẹ̀rọ ni o ẹ̀sìn títí ẹnìyàn ṣòkòtò ẹ bá ti balẹ̀ jù tí ṣòkòtò ẹ bá fi lè wọlẹ̀ àbáṣọ ẹ tó bá wọ̀ tó bá ti wọlẹ̀ ẹlẹ̀ ó wọ̀ náà ni àjọ ṣe ilẹ̀ complain pé wọ́n ní ẹni òṣò aṣọ tó fi wá ìtakú wá ń gbálẹ̀ ń gbà yẹn kò jẹ́ ká gbálẹ̀ wọ́n fi rẹ̀ sínú ìgbèkùn ẹ̀sìn a ń lọ gbàdúrà orúkọ jésù níbi tí ẹ jókòó sí agbára àlátà fẹ́ fi dá ayé mi padà sẹ́yìn máa bà sí ń dalẹ̀ ká pẹ́rù àdé àyà má jẹ̀mú àlá tá a fi kó ògo mi lójú láti dá ayé mi dúró ẹ porúkọ jésù olúwa fi agbára ẹ̀jẹ̀ rẹ bàájẹ́ má jẹ̀mú àlá tá a fẹ́ fi dá ayé mi padà sẹ́yìn ìnáda ká pàrọ̀ mẹ́sẹ̀ dákọ̀ àdàbà kò sí ohun tí ẹ̀dá fẹ́ jẹ́ láyé inú ẹ̀mí ni wọ́n fi máa ń dá èèyàn padà tó bá ti sùn bíbélì yìí pé ńgbà tí ọmọ ènìyàn sùn ọ̀tá wá ó da èpò sínú àlìkámà ó dẹ̀ bá tí wọ́n lọ ẹni o ẹni tó lè rí èpò yẹn ẹni o ṣùgbọ́n wá wá láti báyé ènìyàn jẹ́ agbára tí a fẹ́ fi dá ayé mi padà sẹ́yìn máa ba lójú òun lójú àlá olúwa ba agbára yẹn jẹ́ ẹ̀sọ́ dàdùà orúkọ jésù agbára tó fẹ́ fi báyé mi jẹ́ agbára tá a fẹ́ fi dá ayé mi dúró ní ojú òun ojú àlá olúwa ba agbára náà jẹ olúwa bagbára náà jẹ olúwa bagbára náà jẹ jésù olúwa wa àmì máìkà sàǹdàhábà ẹ tá ń júbà fún yín tá ń forí balẹ̀ fún òun là ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ o ṣùgbọ́n má gbèrè ẹ̀ sínú ìgbèkùn ẹ̀sìn gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ ẹ̀mí yẹn ni kí á dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run jọ wọn ni o a padà síbi àdúrà yẹn ṣùgbọ́n porúkọ ọlọ́run olúwa ó ṣe nítorí pé a gbọ́ ti tèmi torí pé wàá gba ọ̀dọ̀ mi kọjá ní àárọ̀ yìí ẹ sọ́ dàdùà orúkọ jésù ọlọ́run o mo dúpẹ́ o orúkọ mo ní orí ọ̀fẹ́ láti képe ọ́ orúkọ nítorí pé wàá gba ọ̀dọ̀ mi kọjá orúkọ nítorí pé wàá gbọ́ ti tèmi orúkọ nítorí pé wàá ṣàánú fún mi orúkọ nítorí pé wàá dúró tèmi olúwa ó ṣe ọlọ́run ó ṣe ẹ̀mú ó ṣe jésù olúwa wa àmì ẹ gbàdúrà kejì yìí látò wọnú àdúrà tá a kọ́kọ́ gbà lẹ́ẹ̀kan ẹ porúkọ jésù ẹ porúkọ ọlọ́run ẹ pe elédùmarè ẹ pe àlá o bá
pe alawo na le npe to nda yin e pe o ya ni babo ka se fali ma senda ha ka fali ma senda ha ṣugbọn mo fure sinu ngbekun esi ni mo mo eni o ma te nikan le elomi ba ti gbọ pe eni won gbadura loruko ala abi loruko jesus abi loruko eledumare a de yiri ri oko nbe ke olohun ni ka ma gbadura laisi mi ati laisa re mo ya be yen ni e ka continue nu adura wa e puruko jesus gbogbo eni o gbogbo to le di adura mi lowo gbogbo gbogbo iwe ifisu ti satani gbe jade ipe ta entale fe danu eni o iwe ifisu wọn kọ iwe lori eyan bọn se ma feyan su wọn ka kọ we wọn ni ejo o le ndamu wa ladugbo wọn fa awọn police station awọn police jari eni o iwe ifisu ti a kọ lori mi lati da aye mi duro oluwa didi nu anu re wa ba mi fi anu fawe na ya eni o tun wo wi nipa mi pe mi pe ko ma gbọ temi oluwa olohun alaanu jo saanu fun mi jo ba mi gbese le ba mi faya adua uruko jesus o tun wi nipa temi ina re ba senda kaparo aba ipe ko ma gbọ temi oluwa dariji mi faanu fun mi saanu fun mi saanu fun mi dariji mi dariji mi dariji mi dariji mi saanu fun mi gbogbo kon tun o so nipa mi ton so nipa aye mi wan ni kabusa dayaba ese ti won so nipa mi o gbe iwe ifisu ti satani gbe wa lati tako mi ninu emi oluwa dariji mi oluwa dariji mi oluwa dariji mi oluwa dariji mi jesu oluwa wa amen e pe a gbadura kan e gbalẹ kan si e poruko jesus oluwa foju fu asise mi da gbogbo asise eni o to le mu ki adura mi mo gba oluwa foju fu da adura oruko jesus oluwa foju fu asise mi da oluwa foju fu da foju fu ese mi da dariji mi fu ese mi da fu asise mi da wa ika pasun taruka ba jesus oluwa wa amen.

gbọ́n fọwọ́ fà máa ń dá èèyàn dúró ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹni ò ní ní kòkó ẹlò wọ́n ti kìlọ̀ fún ní ṣọ́ọ̀ṣì ẹ má ṣe oyún tẹ bá lóyún o bọ́n torí pé kò tí ì délé ọkọ ọkàn bóyá boyfriend ẹ ló fún lóyún tí ò mọ̀ kan náà boyfriend tó fún lóyún ẹni ò á dẹ̀ ó dẹ̀ lọ ṣẹ́yún ó wá wọlé ọkọ kò bí ọmọ mọ́ ẹ̀rí pé gan àfọwọ́fà nìyẹn ẹ porúkọ jésù inú ìdí àfọwọ́fà tí ayé mi wà olúwa tú mi sílẹ̀ bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn ẹ porúkọ jésù ọlọ́run aláàánú o inú ìdí àfọwọ́fà tí ayé mi wà olúwa tú mi sílẹ̀ àdúà orúkọ jésù inú ìdí àfọwọ́fà olúwa tú mi sílẹ̀ tú ayé mi sílẹ̀ ìyárimọ́ sẹ́ndálíkà pàlíà olúwa tú ayé mi sílẹ̀ inú ìdí àfọwọ́fà olúwa tú ayé mi sílẹ̀ tú ayé mi sílẹ̀ tú ayé mi sílẹ̀ tú ayé mi sílẹ̀ tú ayé mi sílẹ̀ jésù olúwa wa àmì ẹ porúkọ jésù kristi olè má jẹ́ wọ lọ ṣiṣẹ́ yẹn ẹni ẹ porúkọ jésù inú ìdí àfọwọ́fà látọwọ́ ìyá tó bí mi àti owó bàbá tó bí mi tó ju ayé mi sínú ìdààmú olúwa fọwọ́ àánú fà mí yọ ẹ sọ dàdúà orúkọ jésù inú ìdí àfọwọ́fà ìrábọlípa sẹ́ndálíkà pàlíà olúwa fà mí yọ ètí bàbá mi fà sílẹ̀ fún mi ètí ìyá mi fà sílẹ̀ fún mi ìwọ tó ń gbọ́ mi sọ pé ètí ọkọ mi fà sílẹ̀ olúwa jọ fàánú fà mí yọ olúwa jọ fàánú fà mí yọ olúwa jọ fàánú fà mí yọ olúwa jọ fàánú fà mí yọ jésù olúwa wa àmì mo ní bí ìṣẹ́jú mẹ́wàá láti gbàdúrà sí ẹjọ́ ẹ gbàdúrà dáadáa kò sí time láti ka bíbélì ṣùgbọ́n tó bá fẹ́ máa bá mi gbàdúrà ó lè pè wọlé máa gbé kọ́ọ̀lù ẹ kájọ máa gbà á orin yìí ti tán máa gbé kọ́ọ̀lù ẹ kájọ máa gbà á ẹ porúkọ jésù wà ná karu abadaya ká ẹni o máa jẹ̀mú tá a fi dáyé mi dúró ó yá sọ agbára nù àdúà máa jẹ̀mú tá a fi dáyé mi dúró ó yá sọ agbára nù àdúà orúkọ jésù máa lè ká pàṣọ ń dá yá kaba máa jẹ̀mú tá a fi dáyé mi dúró ó yá